0: Orítì ẹ̀mí olórun aláàyè fún òyí rẹ̀. Ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ ti ẹ̀. Professor with authority. Breaking generation account. Fífọ́ àti wíwú gbogbo ègún pilẹ̀. Ogun àbíjọ níbi tá a ti bí ọ. Tó sọ ìṣeré rẹ̀ tì níwájú àwọn aṣíwájú. Jésù Olúwa wa, ẹni tí gbogbo agbára lọ́run àti ráyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní kábàyì. Ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀ tìpìlẹ̀ ìwọ náà máa dominira. Ló fi yẹ kí wọn ó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lábẹ́ ìpè Ọlọ́run lórí wòlíì Sam with authority. Bàbá wòlíì orí òkè ògo. Lọ́jọ́ Saturday 29, the Monday 31st August, wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀ ládojúkọ Coca-Cola. Orí òkè ògo lẹ dé yẹn. Ìkóríta ìpínyà rẹ fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
1: Mo sọ tẹ́lẹ̀.
2: Ẹ pẹ́pẹ́sẹ̀.
1: Wọ́n ní ọjọ́ ìsinmi.
2: Today being Sunday.
1: Gba ìyanu ti.
2: Bẹ́ẹ̀ni síjọ mi rẹ̀.
1: Gba ìyanu ti.
3: Dìde dúró.
1: Àdúrà àkọ́kọ́.
2: Bẹ́ẹ̀ni bàbá.
3: O wí pé aṣáájú ogun ilé bàbá
2: the chief host of my father's
3: army. Ẹnìkan ṣáájú ogun ilé wa.
2: The one that lead the battle.
3: Olórí ogun ta ni.
2: The chief rival
3: Mezunda,
2: Paul and
3: the captain of the battle.
2: I know Lord Yogu
3: of my father's
2: house. Tile Babani
3: for
2: Chubulule.
3: Da.
2: Kudanu
3: for
2: Chubulule.
3: Da.
2: Kudanu.
3: Kí gbogbo òbí
2: á bẹ̀rẹ̀
3: àti àwọn ọmọ
2: wọn àjẹjúdì
3: kí wọ́n wọ̀ jọ
2: ṣùgbọ́n ìjọ
3: kí n máa fi ọwọ́ mi dá ọ̀rọ̀ lé
2: wọn lórí àti
3: aago mẹ́fà
2: from 6 a.m.
3: kí n máa fi ọ̀rọ̀ yẹn sí
2: wọn lórí dídá ọ̀rọ̀
3: lẹ́hìn o wípé
2: ìṣẹ́
3: tí ó ohun kó ń bá dí wọn lọ́wọ́
2: ìdánilójú ti fi dá dẹ̀
3: ọwọ́ wọn ló kù sí
2: ìyàwó
3: kí ló dé
2: wá
3: tí ogun òbí ẹ gbọ́dọ̀ mọ́ lówó tó fi tọ́jú ẹbí
2: yóò máa sábà tó tẹ́kẹ̀ ọ̀fẹ́
3: hó wọ́n tilẹ̀kùn mẹ́
2: bàtẹ̀ ṣọ́ọ̀tì dá
3: gẹ̀ẹ́sì ìwọ náà mọ̀ fúnra rẹ̀
2: yóò
3: mọ àwọn alágbára
2: ni
3: wọ́n ní irinṣẹ́
2: tí ẹ̀ hàn kàn wẹ́bọ̀n
3: ẹ̀ máa mi ara
2: yìí
3: ogun tó ti pẹ́ lára mi
2: long time battery my body
3: tó fìyà jẹ mi
2: that's oppressive
3: láti ọwọ́ alágbára
2: from the strong man
3: jáde o
2: go
3: wà á máa jọ
2: sí mi
3: ogun tó ti pẹ́
2: that long time battery
3: lára
2: mi in my body
3: jáde
2: go
3: ọ̀rẹ́ gbọ́dọ̀ mọ́
2: lọ́kẹ́
1: ìránṣẹ́ àjẹ́ tó ń ba nǹkan jẹ́ mọ́
2: mi
1: lọ́wọ́ ó yà jáde láyé ìránṣẹ́ àwọn òkùnkùn tó ń da iṣẹ́ mi rú tó ń da iye ọmọ mi
2: rú
1: tó ń danú lẹ́mi
2: rú
1: jáde láyé gbogbo ìránṣẹ́ òkùnkùn.
2: Amen.
1: o nkan jade bayi.
2: If I just came out.
1: O ma rẹrin lori ọta. Gbogbo ọta ti o je lọ.
2: I don't let you go.
1: Wa rẹrin lori. Ẹ gbadura kẹta.
2: Prayer number 3.
1: Ipin mi ogo mi.
2: My portion, my glory.
1: Anyamọ mi.
2: My destiny.
1: Jade ninu igbeku.
2: Come out of one day.
1: Wọnu ogo lọ.
2: I go glory.
1: O ni duro soju kan. Baba, ọmọ ẹ̀mí mímọ̀, ìpè mi, àyẹ̀mọ̀ mi, ogbó mi, jáde nínú ìgbèkú, wọ́n ló gbó náà, ìpè
2: ọ̀hún.
1: Mo béèrè fún ẹ.
2: I ask for you.
1: Ìyanu ojú korojú.
2: This simple miracle.
1: Tó máa dàbí àlá.
2: Now look like a dream.
1: Ìyanu níbo ló ti pàdé ẹ. Gba ìyanu yẹn.
2: May I receive it.
1: Mo pe àwọn angẹ́lì orí
2: rẹ. I call them the agent of goodness.
1: Tí wọ́n lè sọ̀rọ̀ ẹ dáyọ.
2: That can turn your case to joy.
1: Kí wọ́n dá sí ọ̀rọ̀. Ọwọ́ ọ̀tá.
2: The hand of enemy.
1: Kò ní borí ẹ.
2: Not overcome you.
1: Gbogbo àwọn tí wọ́n sá rẹ.
2: Those that are running.
1: Pọ́sẹ̀ máa dọ̀nà rẹ.
2: My hand will scatter your way.
1: Ọlọ́run kó ààrẹ sí.
2: The Lord arrest them.
1: Wọ́n ní ká sílẹ̀kùn yín.
2: That's open this door.
1: Gbogbo ilẹ̀kùn tó fayé tì.
2: That door is shut rest.
1: Lónìí ọjọ́ ìsinmi.
2: Today being Sunday.
1: Máa sí o. Máa sí o. Máa sí o. Máa sí o. Gbogbo tó gbà lọ́wọ́ rẹ.
2: What the best taking from you?
1: Oya gba padà. Gba padà. Omi kì í gbàbọ̀dé.
2: Water will never be weak.
1: Ìṣẹ̀dá ò ní gbàbọ̀dé. Láti òní lọ. Ẹni tó rán kó bá mọ́nítọ̀ ẹ. Ojú ẹ kò fọ́. Lónìí ogun rẹ wọlẹ̀. Mo dẹ̀ rí ìbùkún. Tó ń rọ̀ lé àwọn èèyàn lórí. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ojú ìbùkún. Kó rọ̀ lé ẹ lórí. Wà á borí. Wà á borí. Sọ pé gbogbo ọfà. Back to sender. Ẹyin ọfà. Lórí mi dé àtẹlẹsẹ̀. Back to sender. Back to sender.
2: Back to sender.
1: Ẹ máa lé padà. Ẹ máa dá padà. Ẹ máa lé padà. Ẹ máa dá padà. Ẹ máa lé padà. Ẹ máa dá padà.
2: Amen.
1: Gbogbo tí ọ̀tá ti ṣẹ̀dú.
2: Anything that may ṣẹ̀dú.
1: O tó ń bẹ lórí timetable wọn.
2: On their timetable.
1: Láti pa ẹ lẹ́kùn.
2: To make you cry.
1: O tó ń bẹ lórí timetable wọn.
2: On their timetable.
1: Láti bá iye ẹ jẹ.
2: To scatter your life.
1: Lórúkọ Jésù.
2: In the name of Jesus.
1: Olúwa túká.
2: Amen. Don't scatter it.
1: Olúwa túká.
2: Amen.
1: Olúwa túká.
2: Amen.
1: Wà rẹ́rìn.
2: You will laugh.
1: Wà ṣe rere.
2: You will prosper.
1: O rere gbogbo.
2: Every good thing.
1: Tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀.
2: Taking from you.
1: Bàbá mi dá padà.
2: Because you started.
1: Na o mẹ́rin.
2: Forties.
1: Ni máa jẹ́ káyé èèyàn borí ọ̀tá.
2: We make your life to overcome
1: it. Number one. Sísá fún ẹsẹ̀.
2: Avoid sin.
1: Àti di mímọ́.
2: And be holy.
1: When you are holy.
2: Tó bá di mímọ́.
1: God will move with you.
2: Ọlọ́ abẹ́rẹ́.
1: Ó ní ẹ jẹ́ mímọ́.
2: He said be you holy.
1: Bí bàbá yìí ti bẹ̀ lọ́wọ́.
2: As a mother in heaven is holy.
1: Bó ṣe jẹ́ mímọ́.
2: Yes, sir.
1: Number two.
2: Engage.
1: You must love God.
2: O gbọ́dọ̀ fẹ́ Ọlọ́run.
1: Sori tó bá fẹ́ràn Ọlọ́run.
2: When you love God.
1: Wọ́n ní fọ̀ṣẹ́ láàárọ̀ yìí.
2: They will not pursue this man.
1: Pé dìde ó yá.
2: To rise.
1: Máa lọ fárí.
2: I go to fárí.
1: Máa lórí òkè
2: ogun.
1: Máa lọ sọ́tọ́rìtì.
2: Tó
1: bá fẹ́ràn Ọlọ́run. Kó o wà lẹ́kìtì. Kó o wà lákùrẹ́. Ẹ̀mí yóò sọ fún ẹ báyìí.
2: That's me to tell you.
1: Pé dìde.
2: Arise.
1: Máa lọ church.
2: Go to church.
1: O wà lájà.
2: Yeah,
1: like a sọ fún ẹ.
2: They will tell you.
1: O wà ní Abẹ́kúta.
2: And Abẹ́kúta.
1: A sọ fún ẹ.
2: That's me to tell you.
1: Ìfẹ́ Ọlọ́run.
2: The love of God.
1: Kì í jẹ́ kẹ́nìyàn jìnà sí.
2: Will not let you be far from me.
1: Oko tó yẹ bá fẹ́ràn.
2: Whatever you love.
1: Tó bá jẹ́ fóònù.
2: Even if it's
1: a phone. Tó bá ti jí làárọ̀.
2: When you wake up.
1: Olóko kọ na wọ́n mú.
2: As you pick up.
1: But I see Ìfẹ́ Ọlọ́run.
2: My lack of love of God.
1: Lọ́kẹ́ fi jìnà sí.
2: If your hand is far from me.
1: Romans 12:1. O ní kẹ́ ẹ fẹ́ra yín fún Ọlọ́run. Ní ẹ̀bùn àyè mímọ́.
2: Ìyẹn
1: Ọlọ́run fẹ́ kó o fẹ́ràn
2: òun
1: ju gbogbo nǹkan lọ. Mo wá bí ẹ
2: báyìí.
1: So fẹ́ràn Ọlọ́run.
2: Do you love God, sir?
1: Èkó mìíràn sábì sí wa. Alẹ́ o ráyé o ráyé o. Ẹjí wa kọ̀rọ̀ dúró láàárọ̀ yìí. Ani ẹbí ráyé o. Nítorí o nífẹ̀ẹ́ Ọlọ́run. O kàn sá fẹ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. If you love him.
2: Tó bá fẹ́.
1: Bó ṣe fẹ́ ọ.
2: As he love
1: you. O bá ti jù báyìí lọ.
2: You tell me what that is.
1: So stand up today.
2: Ti dábàá yóò.
1: Show that love.
2: Ti ìfẹ́ rẹ̀ hàn.
1: Number four.
2: Ìkẹrin.
1: Be a prayer for person.
2: Tẹ̀ tó gbàdúrà.
1: Tó bá ti ní ẹ̀mí àdúrà.
2: I have spirit of prayer.
1: O ti ní ẹ̀mí òkè.
2: I have spirit of the top.
1: Kò sógun tó ń borí aládùúwà.
2: I have spirit of the
1: overcome. Òjò ẹ̀sìn aládùúwà lè sú.
2: The time of this get me gather.
1: Kò kí rọ̀.
2: It will never fall.
1: Yóò kọ̀la yóò kọ̀la ni.
2: If you are not to
1: be the one. Ojú kì í ti aládùúwà.
2: Ẹ̀mí sá.
1: Ojú ò ní tiẹ̀.
2: Ẹ̀mẹ́.
1: Mo lójú ò ní tiẹ̀.
2: Ẹ̀mẹ́
1: yóò lọ sí
2: oṣooṣe.
1: Gbogbo wíìkì yìí lórí ètò yìí ẹ lọ sẹ́yẹ̀rì àdúrà. Bọ́mi àtòrí ẹ lẹ́ mo fẹ́ pray. Number four.
2: Ìkẹrin.
1: Giving.
2: Ìfifunni.
1: Giving. Agbára ni. Gbogbo ẹ̀ ń bá ní. Ọ̀tá kì í borí ẹ̀. Àyálẹ̀ máa sá. Ẹgbẹ́ mi ìfifunni. Solomon.
3: Solomon.
1: Gbogbo ọjọ ayé.
3: Throughout his life.
1: Kò ja ogun.
3: He never bought battle.
1: Why?
3: Kennedy.
1: Oru ebo.
3: He gave sacrifice.
1: Eni Sunday ba.
3: Today Sunday.
1: A lọ pẹpẹ idamẹwa. A lọ pẹpẹ irugbọ. Ẹgbẹ ọmọkùnrin yẹn. Wọrẹ tó dá.
3: The offering again.
1: Wọ mireku tó bẹrẹ. So ma fi eni sere. Tori gbogbo pẹpẹ ti ma gun lẹni.
3: Any other go to today.
1: Ni mama na orukọ awọn yẹn
3: sọpẹ.
1: Bo se se yẹn.
3: As I do it.
1: Titi dalẹ.
3: By night.
1: Ladua ọmọ rọlẹ
3: lori.
1: Mo gbadua.
3: I pray.
1: O ni testimony.
3: Ora
1: anuba omi ko gbagbara ororo ko gbagbara Psalm 68
3: those three psalms
1: ni ke kale
3: blessed today
1: oluwa
3: o lord
1: fun mi ni agbara
3: give me power
1: ti ma fi bori
3: to overcome
1: ati gba ogo mi
3: pada and to take back my glory
1: ma bori ota
3: I will overcome enemies
1: ma gba ogo mi
3: pada
1: o de ma ri be o ma fun ni account number everybody let me report so
3: seed
1: sunday re
3: your sunday
1: o de ma je sunday aladun ati oloyin dide bayi pade mi nibi ti mo so pe pa ti ma pade mo ti fun ni address okan ya balẹ e fun ni account number
3: the quantity echo bank account 0970003215 again echo bank account 0970003215 That is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. I can use our Providence Bank account. Providence Bank account is 89005129 48. Again, Providence Bank account 89005129 48. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Or you can use our First Bank account also. First Bank account is 20146519 06. Again, First Bank account 20146519 06. Ojo Sam Omo Loju Jesu is the name of that account. Enquires that details call us on 081-123-2 in 5 places. I can use those 70-81-16-4090.
1: Remain blessed in Jesus' name. Bye, Loluwa.
3: That says the Lord.
1: Egba yanu la.
3: Yes,
1: what service learning?
3: As you enter service today.
1: Logo rebere. Enter on Facebook.
3: Log on Facebook.
1: And share video.
3: Share this video.
1: Ni 21 times. Bye bye.
3: Right now.
1: Ogo yibujade. Back by the air. Ni program la roi.
3: Program this
1: morning.
3: Everyone you see.
1: Sofwa kwe.
3: And then, I will use my glory.
4: Ori oke oko shalom. Kuti yun shao.
5: Ore kalosi beko wa.

0: nígbà tí àwọn ti ọjẹ́ olùjọ́sìn tí wọ́n kírun jímọ̀ lọ́wọ́ tí wọ́n sì gbé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n gbìyàn sá lọ. ṣùgbọ́n láríjà ìkọlù ọ̀hún òun náà ni kò yé ẹnikẹ́ni àti àwọn èèyàn èyí tó jẹ́ pé wọ́n ti jí gbé. ǹjẹ́ ibi tí àrìmọ́ rèé lórí ìròyìn ní kùtù àìfún ti àárọ̀ tòní sunday ajibọye lólè òtún ròyìn ọ̀pẹyẹmí jọ̀ọ́dánù mọ́ àṣẹ́tìgbọ̀yìn a kò sinmi òní o ọ̀pọ̀ rẹ̀ láòṣe lókè ìpẹ́.
1: iléeṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
2: Meme yoko meme yomi oni gaoro meme yoko
3: amoto jina iwa agbe masun lagbeje
4: odun yi jesu ipogun ayo wolede were
3: odun ba ti dun a ri nkan ajodun ni ipogun odun wa dun eyi ni ipogun ayo community council labi alaga oladele adesani joseph
4: ati igbakeji re iyafin oluremi ogunloye
3: jafin kika kabiyesi his royal highness oba rafael ojo ati gbogbo omo ilu ipogun won ni a ku odun yi jesu to ma waye lojo saturday ojo kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣù yìí nílùú ìpogun a ò ní rí kú ọ̀dọ́ ìdàgbàsókè yóò máa bá wa báwọn tó wà nílé ni àtàwọn tó wà lẹ́yìn òde ibi ò ní bá wa nípogun ó dókèèrè alága ìpogun ayo community council ọládélé adésámi ó ní àṣeyí sàmọ́dún.

0: ìkejì ara kejì tíjọ First Apostolic Church ní Nàìjíríà tòkè òkun dá sílẹ̀ nílé ẹ̀kọ́ náà. Níbi tí wọ́n ti ń kọ́ ọmọ lẹ́kọ́ ìwé tó yẹ kóró tí kò láfiwé pẹ̀lú ìwọ ọmọlúwàbí láyìíká tó rẹwà tó sì dòó kẹ́kọ̀ọ́. Ilé gbígbé wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ máa gbẹnu ọgbà ilé ẹ̀kọ́ ẹ̀yìn òbọ́dì. Owó ilé ẹ̀kọ́ wọn ò pọ̀ rárá. Owó ìdákọ́mu lásán ni. Àǹfààní ìgbaniwọlé ti ṣísílẹ̀ báyìí sí GSS1 títí dé SS2 dé Jabu International School ìkejì ara kejì. Lọ́jọ́ náà márosẹ̀ ilé ṣàṣì àkúrẹ́. Ẹ lè ní fọ́ọ̀mù ìgbaniwọlé gbà nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn láàrin ọjọ́ ajé Monday sọ́jọ́ ti Friday. Àwọn olùkọ́ wọn dáńdájíà ilé ẹ̀lẹ́ ti ní kí wọn kì í ṣẹ́jú. Ètò ààbò tó péye wà. Ẹ̀kọ́ṣẹ́ owó tún wà fáwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún láǹfààní láti wọlé sílé ẹ̀kọ́ fásitì Jabu tí wọ́n bá ti parí ètò ẹ̀kọ́ girama wọn. Fún àlàyé ẹ pé 0803-6673-481 tàbí 0706-4959-296 Jabu International School ilé ẹ̀kọ́ ìtìmọ̀ tó kàn mí fẹ́.
1: Jẹ́ tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jackham College of Health Sciences and Technology lórúkọ rẹ̀. Ilé ìwé tí o ti lè ní ìmọ̀ nípa ètò ìlera ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ. Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́. Jackham College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti. Ilé ìwé yìí ti gbóúnjẹ ìjọba wa àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate, diploma, OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí. Community Health Technology, Health Assistance Medical, Diploma in Public Health àtàwọn ìyókù. Àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ ni yóò fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan ni ilé ìwé yìí wà. Opposite First Samuel Ogangan nílùú Súpárì Àkókò nípínlẹ̀ Ondo. Fọ́láyé Lẹ́kúnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 0812064426 tàbí 0815437744 àti 0815437572. Jackham College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
2: Orí ṣàkè Mamadou Ṣelémùré o. Pàṣẹ. Ọkọ̀ ògùn ẹgbẹ́ ọkọ̀ ògùn ẹgbẹ́ kéde wá kó. Kúmọ̀dọ́ rárá o, kéde wá kó. Wọ́n ń yọ̀ ẹ́ o kábíyèsí. Tọ́dún ẹ́. Wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀múrẹ́ o ní. Ilédùmarè wé ní pọ́dọ́ yẹ. Bẹ́ẹ̀ni ọdún náà ó ti bẹ̀rẹ̀ eré yìí o. Ọjọ́ kejì dénógún. Nínú oṣù kẹjọ. Ó tó yọ ọ̀rá yìí. Ajáṣe agbọ̀dán. Àdìyá gbẹ̀yà ọjà rẹ̀ fẹ́ o. Kí máa dojú alẹ́. Ojú àga àjìkú ajáde o. Ojú máa ti máa. Ọ̀yá ṣọdọ̀gún. Kí máa dogójọ́. Ọ̀gbágbà jàlé. Àtagbọ̀n olúwa o. Apá Ilédùmarè ẹ̀ ní ń wá. Kí máa yá dojọ́. Bẹ́ẹ̀ lénógún. Ọ̀yá rú agba. Ìkàrà pàpàlà. Émùrè olí. Ọjọ́ kẹrù dénógbà. Kábíyèsí. Elémùrè tẹmùrè lí. Àjọ lámùrè gèdè o. Kí máa dalẹ̀. Ọjọ́ bẹ̀tẹ̀. Ọ̀pàjàgbọ́ alẹ́. Ọjọ́ kẹrin dénógbà. Ògùn àjàgbójáde. Ẹnu ọ̀fọ́dí kárẹ̀. Fọ́dún yìí ní ń wọ́n. Ìṣúróyà Májẹ́sì. Ọba Bankole Adéyẹfá. Elémùrè tẹmùrè olí. Ọmọ Àtàlùpẹ́ Wáyábóyè báyìí jẹ́. Ògùn ọ̀fọ́dí kárẹ̀ ní ká mú lọ o. Ilágbá Ilédùmarè. Àwa ní pọ́dọ́jẹ.
3: Do you know that the Abiyamo Maternal and Child Health Insurance Scheme is still ongoing in Ondo State? This program provides quality health care with just your Ondo State residency card, card Igbeayo, for pregnant women and children under 5 years. This life-changing initiative is part of Governor Lucky Orimison Ayedatiwa's AIS agenda. Over 41,000 pregnant women have received quality health care since 2019, with over 21,000 safe deliveries recorded. And 13,423 children under 5 are currently benefiting from free health care. You can access these services at the General Hospitals in Owo, Ore, and Igbokoda, the State Specialist Hospitals in Akure, Ondo, Ikare, and Okitimukwa, as well as Unimed Teaching Hospital, Ondo, and Futa Teaching Hospital, Akure. Pregnant women can also get their card Igbeayo at these facilities and State Information Technology Agency, SITA. For further inquiry, please call 0201-700-4601 or 0201-700-4602. Ondo State Contributory Health Commission. Announcer.
4: Ẹyin olùgbé ìpínlẹ̀ Ondo, ìlera lóògùn ọ̀rọ̀, ìmọ́tótó àyíká ló lè dènà àìsàn tí ń gbé ní ṣọ́lẹ̀ tí ń gbowó lọ́wọ́ ẹni. Lára àwọn àìsàn yìí níbà ọ̀rẹ́ rẹ̀ tá a mọ̀ sí Lassa fever jẹ́, tí wàá di ìjìnlẹ̀ sì fi hàn pé bí eku tó ní kòkòrò Lassa bá lè ṣẹ̀yọ́ sóhun tẹnu oúnjẹ, èyí lè jẹ́ kírú ẹni tó jẹ oúnjẹ bẹ́ẹ̀ ó fara káàsà àìsàn náà. Tí ẹni bẹ́ẹ̀ bá tún fara kan ẹlòmíì, yóò tún ràn án. Ọ̀nà kan gbòógì láti dabọ̀ àjàkálẹ̀ àìsàn ibà Lassa ni láti pẹ̀gbímọ́ lọ́nà tó tọ́, gbogbo pàǹtí, oúnjẹ àjẹkù, ike tàbí ọ̀rá omi tó fi mọ́ gbogbo nǹkan àlòkù ni ká ṣe lọ́jọ́ síbi táwọn ọkọ̀ kọlẹ̀ kódọ̀ tí ìjọba ti lè kó wọn nílànà akọ́ṣẹ́mọṣẹ́ èyí nìkan kọ́ ò gbogbo igbó tó wà láyìíká ẹni kágbé kó má ṣe jẹ́ bí ìsáde fún eku kó má sì ṣe di ibùdó ìdalẹ̀ sí tí kò gbori ọ̀fẹ́ ìjọba ẹ jẹ́ ká kóra ró nípa mímọ sá gàárì láfú tàbí kúkúrú sórí sá láì bójútó ó léwu púpọ̀ nípa wíwà nílera pípé láfilé ìgbádùn ìjọba ìpínlẹ̀ Ondo ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ká lè bọ́ lọ́wọ́ àìsàn lassa fever ìkéde yìí wá láti ọ̀dọ̀ kọmíṣánná fọ́rọ̀ ìlera nípínlẹ̀ Ondo dókítà Banji Ajaka.
5: Lórúkọ èmi His Royal Majesty Aba Dr. Ogunlade Aladelusi Aladetoyinbo Odudun the Second the Paramount Ruler of Akure Kingdom ni mo ma siko yi dupe lo His Excellency Honorable Dr. Orimi Sanlucky Ayedatiwa lẹri iṣẹ takuntakun ọna Akure ati agbegbe rẹ ti ṣe ateyi ko ti ṣe lọlọ gomina daadaa wọn ṣere o tori wọn jọ mi loju adura mi si olefo ki Ọlọrun tobo darapo wọn ijọba ko ṣe lọlupinlẹ yi aju o ṣiṣe gbọkẹti ọna ki gomina rẹ ti ṣe ateyi ko ti ṣe lọlọ ọna rẹ kẹsan abedeji udi agba ọna kure lọsun jare ọdọ petu ọdọ le odi olowo njuma araro mi ọna maronu ọna rese ayarubule right over are ko ti se lọlọ ọna ijoka ọna oni kilomita mewa atakure se idan re ọna imafo ati kete ọna kure mi na ri awo sere se iri fun akure ati agbegbe re ti loki bae ori keteri ati san oni je mi masiko yi keti kete loba loba ijoye ati kete ara ilu pata lijo monday jokeni le logun osu kejo 2026 cd flag up ikan pelu ifilale overhead bridge ọna adesida bẹ̀rẹ̀ ṣe àwọn láti adé gbọ́lájọ́ ṣọ́ títí dédé gbẹ̀mí lé mẹ̀fẹ́ kí kẹtẹ̀rẹ́ jáde wìtìwìtì torí ìjọ ọdún lè jẹ́ ń jẹ́kọ̀ọ́ á àkúrò àtàgbègbè rẹ̀ àtòbọ̀ tí a síwájú èmi His Royal Majesty Aba Dr. Ogunlade Aladelusi Aladetoyinbo Odudun the Second Paramount Ruler of Akure Kingdom ni mẹ́ẹ̀ kéde.
6: Admission. The management of Supare College of Health Sciences and Technology hereby announces the commencement of admissions into 2026-2027 academic sessions. Applications are hereby invited for suitably qualified candidates for admission to the following health program: community health, environmental health, public health information. Just to mention, but I feel we also offer certificate courses in computer science and center being chosen by the NAPTEC for many artisan programs like solar installations, software programs. Just to mention, but I feel admission could be with or without UTME. Applicants must possess a of 5 O-level credit passes including English language, mathematics, physics, chemistry and biology. Obtain in no more than 2 sittings. Start your journey toward a rewarding career in the health sector today. As all courses are fully accredited, the school is approved by the government. Interview for the prospectus candidate again on Monday 7th September 2026 at school site at number 1 Ayedera Street, kilometer 25 Supare Emure Road, Supare Akoko, Southwest Ondo State. Hurry now. Obtain your form with a token of 10,000 naira. Tourisms on the 15th September 2026. There is hostel accommodation for the students. For inquiry 08072-7704 or 08068-7915.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: My love, waiting happen?
10: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
9: Cancel this wedding.
11: Relax, everybody. Who said I must buy everything once?
9: Are you CDK?
11: CDK?
9: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
10: So all those things don't already dey house?
9: Abba, since last month.
10: First off, continue the wedding.
12: Yourself.
9: Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
13: Visit us at Danco Plaza at Jilosun, beside the Lumotos, opposite Maria Asunta Catholic Hospital, Ikerio Road at Doikiti. Please call 0707 484
14: 3351. CityCare. Pay small, small. Live big, big.
15: Ẹ̀yin èrò ìlú Àkúrẹ́ kú dédé àkókò yìí o. A new chapter in infrastructure development is about to begin.
16: Bẹ́ẹ̀ni.
15: Gọ̀vnà Lọ́kì Orímísà Ayédatiwa tún ti gbéṣẹ́ rẹ̀ dé èyí kọjá àti ṣáájú. Bí gómìnà ó ti ṣe máa ṣèfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe Wàyàmí ti flyover bridge. Eléyìí tí ó fò láti Adégbọlá junction tí ó lọ gbẹnu nalẹ̀ ní Adégbémilé cultural center. Gọ̀vnà Lọ́kì Ayédatiwa is set to flag off the construction of the almighty project, the flyover bridge, starting from Adégbọlá junction to Adégbémilé along Ọba Adéṣídà road, Àkúrẹ́. The ceremony comes on Monday, 24th of August 2026. Ọgbàgbé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún yìí. Gbogbo èèyàn ńlá pé orí adé àtọrun olèké. Bonile bá ṣáájú kálẹ̀jọ náà ó tẹ̀lé darapọ̀ mọ́ gómìnà Ayédatiwa. Níbi ètò ìfilọ́lẹ̀ construction flyover tí ó ti Adégbọlá lọ Sádégbémilé ọ̀hún. Àkúrẹ́ ti kété rí a ní o. The journey to a better connected city begin. A landmark project, a better connection and a greater future. Join us. Engineer Yonidi Abiola Olawoyi, FNSE, FNI, Commissioner for Infrastructure, Lands Announcing.
17: Looking for a place to build your future bride?
12: Right, where knowledge meets purpose and dreams take flight. Welcome to Wesley University, Ondo today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health, building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree, and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. And enter management.
16: Tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹn Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako. Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkí àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, watermelon, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka. Àbálájọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àbátúpa ní Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Tá a bá wá kíyèsí wípé ìke Dragon Super ti yàtọ̀ síti tẹ́lẹ̀, ẹ má lọ dá òtún ẹ̀. Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super Jagunlabi Gbàǹkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́bá yìí. Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù. Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako, ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 0811-189103-36 tàbí 0811-189-0234. Dragon
17: ọdọọdún làrúgbó, ọdọọdún làrá òsá, ọdún ìyọ̀jọ kámọ̀rọ̀ ọmọbì lórí àtẹ. Èlùdílé àyàlòdì ayílá tùlú èrò mú kí erégetọ ọmọ bíbù lè èrò fọ̀hún kùn múra ọdún jùṣù káyélẹ́jọ́ kẹtàlélógún àtijọ́ kẹrìnlélógún oṣù kẹjọ ọdún káàáyẹ. ọkẹ́ ọmọbabìnrin adẹ́rùnkẹ́ gbádẹ́sọ̀gún adelé tùlú èrò adigirigite wọn lóye pátápátá. ọkí àbá òṣòdì àbá sàná àbá dọ̀pẹ́tù àbá rùwàjòyè adigirigite wọn lóye pátápátá kò kù fọ̀hún kù òmúra ọdún. báwọn náà kí gírígítò lóye lọ́bìnrin ẹlẹgbẹ́ ọdẹ àti èèyàn ọmọ bíbí ìlú èrò fọ̀hún kù òmúra ọdún òjúṣu fọ ẹ̀mí àṣọpọ̀ rẹ̀ láyé o. ọfọyìn lera ìró ọmọ ẹlẹ́ṣẹ̀ ọmọ ẹlẹ́kẹ́kùn adẹ́bẹ̀ òkọ́ lana ṣíjẹ ìrìnà ọmọ alálẹ̀ kankan bí ogún ọ̀kan dúgba oṣù tọrẹ kété ìdílé àyàlòdì ayílára tùlé èrò lólùkéde.

0: Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
1: Tẹ́ ẹ fẹ́ ṣe òní àbí?
0: Bẹ́ẹ̀ni sà.
1: Àyẹ̀wò ojú
0: ọ̀fẹ́.
1: Ìtọ́jú ojú. Bó wa lélẹ́yìí ṣe rọrùn. Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ aláwúsá náà ni.
0: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
1: Bó ló ṣe jẹ́ pé lórí ojú o lẹ̀ yìí ni ẹ mú bàádà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
0: A lọ́nà méjì. Nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
1: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú yóò wáyé?
2: Ètò yìí ti ń bẹ̀rẹ̀. Lọ́jọ́ Tuesday on the 25 ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹjọ tá a wáyé àti ọjọ́ Wednesday on the 26 ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wáyé bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
1: Ó ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú ibo ni yóò ti wáyé.
3: Ní St Mark Mega School tó wà ní Sabo nílùú Ọ̀rẹ́. St Mark Mega School tó wà ní Sabo nílùú Ọ̀rẹ́. Ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
0: Ibikíbi tí ẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé ìlú.
3: Ní St Mark Mega School tó wà ní Sabo nílùú Ọ̀rẹ́. St Mark Mega School tó wà ní Sabo nílùú Ọ̀rẹ́. Ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
1: Bàbá sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa yọ ojú lẹ́nu?
0: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara, látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó, tá a mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
1: Ojú ọba máa wa mi.
0: Lẹ́lòmíì àti dẹ̀ntí orin
1: náà. Ìmí ọ máa wa pin, ìmí ọ máa wo bàlàbàlà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìmí ọ máa yọ bí èéfín.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ìmí ọ máa dàbí ẹni pé nǹkan ta di.
0: Lóríṣiríṣi.
1: Ìmí ọ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dé gbàǹgbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe fáwọn èèyàn?
0: Pẹ̀lú ògo lọ́dọ̀
1: rẹ̀. Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
0: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
1: Ẹ fẹ́ kan náà wá.
0: Lọkùnrin lóbìnrin lọmọdé
1: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
0: Bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
1: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
0: Bẹ́ẹ̀ni 3,000 naira péré.
1: Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta ọ̀hún, èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
0: Kò sí nǹkan kan mímọ̀.
1: Èlò ni wọ́n ṣètọ́jú.
0: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni iṣẹ́ abẹ náà ọ̀fẹ́
1: ni ìjọba lọ́rọ̀ yìí.
0: Iléeṣẹ́ aládàáni
1: sọ. Ẹja ṣe báyìí. Ibo la ní ìtọ́jú yóò ti wáyé?
3: Ní St Mark Mega School tó wà ní Sabo nílùú Ọ̀rẹ́. St Mark Mega School tó wà ní Sabo nílùú Ọ̀rẹ́. Ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
2: Ètò yìí ti ń bẹ̀rẹ̀. Lọ́jọ́ Tuesday on the 25 ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹjọ tá a wáyé àti ọjọ́ Wednesday on the 26 ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wáyé bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
3: Ní St Mark Mega School tó wà ní Sabo nílùú Ọ̀rẹ́. St Mark Mega School tó wà ní Sabo nílùú Ọ̀rẹ́. Ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
0: 070 60 47 80 37.
1: Adúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi bèèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ dẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ sọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ́dọ̀ yín?
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí ni 070 60 47 80 37.
1: Ẹ bá ń tún pè.
0: 070 60 47 80 37.
1: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
0: Iléeṣẹ́ Aláwúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kano.
1: Lábẹ́ dókítà
0: Dauda Kwande.
1: Ojú ni tì í sa orúkọ tí gan ti jẹ́.
0: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláwúsá Ventures.
1: Àgbàpẹ́ iléeṣẹ́ Aláwúsá Ventures pé Kano ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bóun ló ṣe jẹ́?
0: Bẹ́ẹ̀ni sà. Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláwúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
1: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà, mi
1: ni máa gbé. Láti lè jẹ́ àmọ́ bí wọ́n ó ṣèrè.
0: Bẹ́ẹ̀ni.
1: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́ sẹ pé ojú yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú. Fẹ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o. Ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú wa ò ní relédè á o àní wà lóòkun ayé. Ẹ kú ù kàn.
4: Ọkùnkùn ọ̀dà má sọ mi sọ.
5: Number 1 radio. Adaba FM.
6: Adaba FM.
5: 88.9. Akure.
7: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
8: Abba aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.

0: Genesis.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CD Care. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí, ta fẹ́ máa ra bí solar inverter kankan, àtúntà ni CD Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra, alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care, máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
1: wò yín,
2: kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CD Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CD Care ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CD Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CD Care wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CD Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá, àyè tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé, bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́. Kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Ọfẹ Tochi Pharmacy, Olúwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí, ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn, CD Care. Ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Ọfẹ Tochi Pharmacy, Olúwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
4: CD Care there for you.
5: Oh, no.
3: album.

0: your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ. Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Adaba gbéra. Ó fò bá wọn lọ́nà. Ó tún fi wọ́n sílẹ̀.

0: ìṣòro isara iná mọ̀ ni bó bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje ayé òun ti wá sú mi.
1: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀ ṣé wò ó wọ́n nípa bàbá òkè ògùn ni ògúlùgbọ̀n ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi bàbá òkè ògùn lórúkọ wọn ṣe rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
3: Ó ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrá báyà wọn wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
2: Ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni báwo lè yín ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀.
3: Ó ṣe àtọkùn bí iṣẹ́ ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfikọ́ jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lé lẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu seyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun iwo no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
2: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
3: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbogbo gbara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin teri pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lohun ba ni ko gbunju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latu se yan o dupe lodo olohun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
4: o ma ti ri eni gboro lenu ojo meta yi
0: o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
1: agbo yi si lo si je lo be se wo ko ni pa baba oke ogun ni ogulu gbọdẹ tó fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
5: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
1: Abà, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abà Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbò ara 24/7 Abà Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062-6253 0916062-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abà Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
6: The people of Ondo State, torrential rains are here with intensity as earlier predicted. As a result of the downpour across the state, some towns and communities are now flooded. Ondo State Emergency Management Agency, SEMA, under the supervision of the Deputy Governor, Dr. Laidi Adelamie Emenai, is calling on residents whose houses, schools, health facilities, markets, religious centers, farmlands are on flood-prone areas to move to safer ground immediately. It is now a punishable offense in Ondo State to block drainage by whatever means. Ondo State Governor Dr. Noki Orimi Sanyida to IFCA is working assiduously to ensure that lives and property of all residents of the Sunshine State are protected under our AIDS agenda. For any emergency in your area, call any of the following numbers: 00384-70009, 070-312-23590, or contact Office of the Deputy Governor, Alagbaka Akure, Ondo State Emergency Management Agency, announced.
7: Yes, the finals of Olowo Sports Fiesta is here. Oh, wow. Are you ready? Benny, ojo kejila osu keso nleruku yo mo so lalala ni ipele third place male and female by 1 p.m. and 3 p.m. respectively, with the female final between Community Grammar School Emure Ile-Owo and Methodist High School Owo scheduled to 1 p.m. on Sunday September 13. Nibati aragba yamu yamu asekagba dije lowo scope 2026 ipele tawon okunrin yo mo waye ni Rabaji Ganlago Metaro lojo yi kana ni Beti Made College at New Church Grammar School yo ti mo gbe perege kana chairman Architect Sunday Malayi, former SSA on Environment and Waste Management to the FCT Minister, proudly sponsored by Honorable Ajibola Kola Wole Adetula, CEO AfriPoint Group and Oludasa Dynasty, Owo, Olugbalejo Agbani's Imperial Majesty, Oba Dr. Ajibade Gbadegeshi Ogoye III, Olowo Owo, ati Alaga Egbe Loba Loba Nipele Ondo, Papa Sere Rufus Giwa Polytechnic Owo, Nilala Otimolu, Ti Akutupo Omohu, be there, Dr. Olayinka Osho, Chairman of our Sports Development Committee, announcer.
8: Progress! I'm a-

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sumi ise lo pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kan sun lo ni
1: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon ko ri bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ ti ara danu logo lomo okunri agbaduro to ti o si ma sise akọni lọdun lolufẹ rẹ iwe atego la fi pelu rẹ ajọ nafdac fonte lugba o da alago ara 24/7 abamission lati jẹ alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 orukọ ọmọ ni ijanu ọmọ 24/7 abamission gbogbo igba ijagba ija osi always guide
2: Pada, ma lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
3: Gbogbo oníṣòwò àtolókòwò kékèké jákèjádò ìpínlẹ̀ Ondo oríire láti dé o. Pẹ̀lú Lucky Light Initiative, Gómìnà Lucky Ayédàtiwa ló ní kí gbogbo oníṣòwò àtolókòwò kékèké kan máa ríran lọ́wọ́ Inetiki ìṣẹ́jú 24/7 solar system tí ó jẹ́ kọ́lá ajé wọn mọ́ rúgọ́gọ́ sí. Ẹgbẹ̀rún kan 1000 ni ó jẹ́ àǹfààní yìí. Jákèjádò ìjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo ni o. Yes, so my people for Ondo State, better opportunity don't land o. Na the Lucky Light Initiative, one statewide solar empowerment wey go support 1000 small business across all the 18 local government areas. Now complete solar system they go give you if you qualify. Solar panel, inverter system, battery, charge controllers, plus including full installation and setup free of charge. They no go charge you kobo. Ibese gomine yini ofo pisi ifowoshofu. Letter ya reko bentiro. No do yourself. Apply today through www.ondea.ng/luckylight. And take them again. www.ondea.ng/luckylight. Chicken, Lucky Light Initiative. Powering the economy of Understand one business at a time.
4: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ẹ tọ́ bẹ́ ìyàwó láyọ̀.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni
4: 2026.
7: Ẹ
4: ní tòótọ́.
6: Kájà sọ pé Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
4: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
8: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
9: O yẹ si Sky 7 tó bá ti jẹ́ tòrọ jíjẹ mímu àti fast food. Torí àwọn ni aṣíwájú nípa pé ká pèsè delicious menu nílẹ̀ yìí. Ẹ̀yin famous, influential, prominent, and all persons of quality and distinction. Jíjẹ àti mímu tó wà hygienically and professionally prepared ló yẹ yìí. Níbi tí wọ́n ti máa fún yín ní egg treatment. Ẹ máa bọ̀ tra ní Sky 7 for excellent fast food. Sky 7 bread, ìṣe ojúlówó bread tó super yàtọ̀. Shawarma and pizza tó jẹ́ the best. Gbogbo ayé ń gbà tiẹ̀ ní sáyé. Sky 7 Open Bar, VIP Lounge, Fine Dining for family and your loved ones. Amalabula Sky 7 every day. Bẹ́ẹ̀ la tún máa ń ṣe home delivery. Karaoke show comes up every Thursday by 7 p.m. Every Sunday then, popular musician máa ń wà ń bẹ̀ live. Ti buffet ti sì máa ń wáyé. Sky 7 ti sọ Àkúrẹ́ di small London. Ibẹ̀ ni gbogbo èèyàn tó ń dà wìtìwìtì lọ báyìí. Ẹ̀yin náà ó yá ń bẹ̀. The After Shop Right, opposite National Library, adjacent FMC Annex, Oda Road. Oh yeah, they can go. Sky.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ kẹ ẹ gbọrọ tálejò pàtàkì mi yìí fẹ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ eléyìí tẹ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olóòtú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́mọ.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wàá ní tí yín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì ń fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody now facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó mọ tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe léyìí tí yóò kan yàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17B
2: ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀. tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹrò street
1: number 17B. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé.

0: ọkùnrin pàtàkì kan ti lọ nílẹ̀ yìí ó di gbére. Èmi ńlá lọ lóko gbogbo ìgbẹ́ pa lọ́lọ́.
1: Babawo Oyè wọlé Adékúnlé àmọ̀ òun lóṣù tí ò jí mọ́ o.
0: Òṣèré orí ìtàgé akéwì àtàtà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò.
1: Promota tó tún jọ́mọ ẹgbẹ́ mọ́.
0: Ó tún jí aṣíwájú nínú ẹgbẹ́ alápàtà ló wá lọ sí ilẹ̀ míì tuntun.
1: Akọni ẹ̀dá ọmọ wọn nílùú Ìwó ó ti lọ jábọ̀ fẹ́ dùmarè.
0: Kẹ̀nìdínlọ́gbọ̀n 26th of August in the Tribute and Artist Day near Icon House, Lẹ́gbẹ̀ẹ́ Civil Defence Office, Government House Road, Alágbàká Àkúrẹ́. Bẹ̀rẹ̀ láti 12 noon. Ọjọ́ Friday 28th of August yìí sì ni gbígbé bàbá gẹ̀gẹ̀. Láti ìlú Àkúrẹ́ lọ sí ilé rẹ̀ nílùú Ìwó. Níbi tí wọ́n ti ṣe wéèkì fún. Ọjọ́ Saturday sì ni burial service and interment nílùú Ìwó. Nípínlẹ̀ Ọ̀ṣun. Tó àwọn ìgbìmọ̀ Group of Entertainers. Ìlú ní ká kéde ẹ̀ lórúkọ gbogbo àwọn ẹgbẹ́ àti associations tí bàbá yìí ṣe. Pẹ̀lú gbogbo ẹbí bàbá aláìṣẹ́kù wọn ló mà dárọ̀ o. Akíkanjú ọkùnrin oníwà àtàtà olóyè Oyè Kúnlé Adékúnlé àmọ̀ o. Ìwọ́mọlódù ọba.

Ṣebí bójúmọ́ bá ti mọ́ ìran ọ̀yẹ́ alàpérégedé. Ojúmọ́ kan kò ní mọ́ kọ́wọ́ mọ́ rúbọ ẹnu. Bẹ́ẹ̀ lójúmọ́ kan kò ní mọ́ kẹ́sì ọmọ yẹ̀nà. Ojúmọ́ tọ́mọ́ ni lónìí, ojúmọ́ owó ni ọ̀jẹ́. Ojúmọ́ tọ́mọ́ ni lónìí, ojúmọ́ ayọ̀ ni ọ̀jẹ́. Ìran ṣẹ̀kẹ̀rẹ̀ kan ò ní bá wọn rò dé ìbànújẹ́ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tẹnì kọ̀ọ̀kan létẹ̀ tí ń gbọ́ wa. Ẹ kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ mọ́ láàárọ̀ tòní. Ìkànnì àdàbà FM 88.9 ibẹ̀ náà la wà yìí lórí ètò etí yín mélòó níbi tá a ti mọ mú àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tá a ti mọ mú wá fún yín lọ́kọ̀ọ̀kan ìjèjì. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o. Àkú sinmi òní ọ̀pọ̀ rẹ̀ òun náà la ó ṣe lókè ìpẹ́. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó eléyìí tó wà nínú ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèjì.

0: ọgbẹ́ abẹ́ ìròyìn eléyè tó tún wà lọ́wọ́ mi rèé. Olóhùn gbalé ẹjọ́ lọ lórí bí Tinubu bóyá tiyẹn tó jẹ́ adarí àjọ tó ń rí sí pípawó wọlé lábẹ́lé. Nílẹ̀ Nàìjíríà bó ṣe ti yàn gẹ́gẹ́ bí ẹni tí ó darí ṣíṣe àkójọ owó fún polongo ìbò. Wíkẹ́ sọ̀rọ̀. Ó sọ ìdí tí ó fi gba olùdarí àgbà fún ikọ̀ ìpolongo ẹgbẹ́ òṣèlú APC. Kí ni díẹ̀ ẹ kúkú gbọ́? Ayédèrú ikọ̀ eléyìí tó jẹ́ àjọ ti ìjọba. Bí wọ́n ṣe ti láǹfààní sọ́fíìsì láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, àjọ ICPC, wọ́n mà sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn alágbàtà epo nílẹ̀ Nàìjíríà wọ́n rọ Dangote. Wọ́n ní ẹ̀dákun ẹ̀sánú àwa náà ẹ̀nàwọ́jà abẹ́ẹ̀sẹ̀ ti ń gbé epo dí apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn tétó òdìbò tó ti wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Adeleke, gómìnà, ó ní oyè Banji, ó ní bó ṣe pè fún àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun, ó ní tó dáa ni. Ìròyìn eléyìí ni àwọn ọmọ gànfẹ́ kan ni wọ́n ti ní wọ́n bẹ́ orí obìnrin kan tó jẹ́ Adití. Wọ́n bá gbé orí ẹ̀ wọ́n gbé lọ. Ìpínlẹ̀ Adamawa nìlẹ́lẹ́yìí ti ṣẹlẹ̀. Adarí ikọ̀ onísùnmọ̀mí Boko Haram kan àtàwọn bíi mẹ́ta míì tó fi mọ́ obìnrin, wọ́n jọ̀wọ́ nǹkan ìjà olóró wọn lẹ̀ fáwọn ọmọ ogun nípínlẹ̀ Borno. Orílẹ̀-èdè Iran ló ti ṣekú pa ọkùnrin kan báyìí tí wọ́n fẹ̀sùn kàn wípé ó ṣèrànwọ́ fún orílẹ̀-èdè Amẹ́ríkà àti ilẹ̀ Israel lórí ọ̀rọ̀ ogun eléyìí tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Èyí àtàwọn kòkòrò ìmíì lẹ́gbọ̀ọ́ láàárọ̀ tòní. Ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé, à ń padà bọ̀, ẹ kú kalẹ̀ náà.
1: Káàbọ̀ Màìjíà, ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹkùn ṣàánú.
2: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀ bẹ́yẹ. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fún òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹgbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakáṣaká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tó ń gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́ ọmọ odó òun ó lè gún yọdé lẹ́bù yẹn ìṣú ọmọ agùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule tí kìí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ rán. Àtẹ̀yẹ ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀s mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858. Vigoka, ìbá.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ìròyìn àkọ́kọ́ ilé tí ń kọ́kọ́ kà ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ké sí àwọn ikọ̀ ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC wípé kí wọ́n má gbà fún àwọn tí wọ́n fẹ́ dá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ dá padà sẹ́yìn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánà òde yìí ló ti rọ àwọn ikọ̀ ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC fún ipò ààrẹ lẹ́tọ̀ òdìbò ọdún 2027 wípé kí wọ́n rí dájú pé wọn ò gbà fún àwọn tí wọ́n ń gbèrò láti mú ìfàsẹ́yìn dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún lọ́jọ́ pé wọ́n kéde ìgbìmọ̀ olùpolongo ìbò eleyi fun eto idibo odun 2027 nibi ti are tinubu gan fun rare to ti je alaga bakan na ni en to je gomina ipinle sanfara tele to tun je senator abdul aziz yari ati gomina hope uzodima ti ipinle imo ni won je oludari ati akowe ninu atijade ti agbenuso ile ise are bayo onanuga to fita wani igba keji are leye kasim setima oni oje igba keji alaga igbimo ohun bakan na ni alaga egbe osilu apc onjogbon netawe iwada ona ni yoje igba keji alaga bakan na ewe oni en to je akowe egbe osilu apc senator ajibola bashir ati oludamoran pataki fun are adis abala usman ni won je igba keji olurewo akowe bakan na ewe oni iroyin fiye ni wipe egbe osilu african democratic congress adc ni won ti wa se apejuwe awon iko ipolongo egbe osilu apc bayi gege bi awon ti o je pe won wa ninu iwa baje bakan na ewe ni tinubu ntian ina wa ro gbogbo awon mo iko na ki won sise takun takun lati ri daju pe aseyori o de ba egbe osilu apc leto dibo odun 2027 bakan na loro awon adari wepe kan ri daju pe gbogbo awon ti won fe da orilede nigeria pada seyin o ni won ogba fun iwe iroyin this day onugbe jade laaro tuni

ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-53. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abamecho. Gbogbo ìgbà, ìjà wà ìjà òsì.

0: iṣẹ́ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Ọ̀rọ̀ náà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbóhin ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́n ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èpè

kẹ́kẹ́kẹ́ báyìí là bá wọn lu kóso gúdẹ́gúdẹ́ láàlú ìlú àrán òrìṣà. Ìran oníkòyí kan ò sojorí, bẹ́ẹ̀ ni alápá kan ò ní bá wọn dápara ẹrin ejò ń jíjẹ. Òkété mi gbórí ọ̀gẹ́lẹ̀ dí fáadó. Àgbà àtẹ́lẹsẹ̀ mi dé lálẹ́ tòní, ọya wọn jagun ọ̀nà kóró fèsàn kóró fèsàn. Ẹgbẹ́ ilé mo kí yín ẹ kú ilé o. Ò sá ọjà mo kí yín ẹ kalẹ̀. Mòye tẹnpẹlẹ mọ́ láti máa la gbogbo rẹ̀ gbamagbama wípé ìjẹ́ gbogbo wa nìṣẹ̀dá wa gbà bá a bá fẹ́ sí nǹkan ayọ̀ ká pariwo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu lọ farasin níbi ìnáwó ń ṣiṣẹ́. Ẹlòmíì sì máa rí ilé ọkọ làgbà kò wọlé dé. Ẹlòmíì gbéyàwó fọmọ lọ́mọ bá sorí gbé. Wọ́n pèrò lọ́mọ míì lórí tí wọ́n sọ lóko tí wọ́n lù tí wọ́n jó tí wọ́n mì kò ju bí oṣù méjì mẹ́ta lọ ọmọ wọ kàlẹ̀ sùn ọmọ jáde láyé. Máa ṣe ń tẹ́gbẹ́ mi ń ṣe ìtayé ń ṣe ní ìsìn lèmi náà ṣe lẹ́lòmíì rawọ́lé o. Ibẹ̀ níná ti bọ́nú ẹrù rẹ̀ tí ò sì mọ̀. Abálájọ tá n bàbá wa fi fọgbọ́nranú nígbà láéláé bí wọ́n bímọ wọn ó ti wo ẹsẹ̀ ntayé rẹ̀ kó tó dọjọ́ wọn ó fún lórúkọ báyà kí wọ́n pariwolé lórí tàbí kí wọ́n má pariwolé lórí. Ibẹ̀ làkọsẹ̀ jayé gun ó ti jáde wọn ó ti mọ̀rú ọmọ tí wọ́n bí kí lè wọ rẹ̀. Ẹ̀yin ìyẹn wa kìí ṣe gbogbo wa ni bá a bá fẹ́ relé ọkọ ká lù ká jó ká mì ká tó relé ọkọ o. Kìí ṣe gbogbo wa ni tá a bá fẹ́ fẹ́yàwó ká fìlẹ̀ pọ̀n tí fọ̀nà roka ká tó ṣèyàwó. Ẹlòmíì sì ṣe kò béwu dé àmọ́ n tó jàjù ni wípé a gbọ́dọ̀ ṣàwárí ara wa. A lọ sílùú òyìnbó a sì padà sórílẹ̀-èdè tá a wà yìí. A fẹsẹ̀ kan yà dé àdúgbò kan tí wọ́n ń pè ní mama hospital nídìí ọ̀pẹ akitan baálẹ̀ nílùú ọ̀yọ́ aláàfin ẹni bò ló ṣe jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ láàbìnrin.

0: ìṣẹ̀lẹ̀ aráàlú òyìnbó ní ògbò adé. Ọ̀dọ̀ bàbá kan tí wọ́n ń pè ní ayé sòrógbó onídàádúà tí wọ́n wà nídojúkọ mama hospital tó wà ní ìdí ọ̀pẹ akitan balẹ̀ nílùú ọ̀yọ́ bàbá rí àní wí. Ọ̀rọ̀ ló ní báwo tẹ́ ẹ bá rí kòkò tó bí ewúrẹ́ arúgbó tó ń sunkún ọmú mímu ẹ mọ́ gbàgbé o ètùtù ńlá kan lọ fẹ́ ṣe. Èrò òpin èrò ọ̀sà ọ̀yá ẹ sì mí déjẹ̀ bútúre lórí ètò fún talẹ̀ tòní kí n tá à ń soli báyé gbogbo mùtúmùwà. Ẹja kọjá lọ sọ́dọ̀ ẹni tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí bọ́ bá ti ń ta àwọ̀ ọmọ tọ̀ ọ́ kọ́ mọ́ bá dẹ́ràn dé ni. Ẹ lẹ́ ń bẹ́ ń wo ọ̀dẹ̀ òdòbí sálàáfíà ni mo bá yín ètò tòníre o ẹja sísọ lójú eegun rẹ̀.
1: Báwo ni ìṣẹ̀lẹ̀ sí ṣẹlẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀.
2: Ẹ ṣe gan, mo dúpẹ́ lọ́wọ́ yín because ọ̀rọ̀ yẹn ó lọ fàá gan. In fact, èmi gan ò belief ayé wà tẹ́lẹ̀ mo ṣe gbà pé ayé wà. Ọlọ́run jọ kó má jẹ́ kí ayé mu wà. Ọ̀rọ̀ pọ̀ but to cut the story short máa sọ bí gbólóhùn méjì sí mẹ́ta. Èmi belief yìí pé kéèyàn ṣayẹyẹ fọ́mọ èèyàn. Nǹkan tó dáa ni kí wọn ọmọ fi dùn. Kan fi mọ̀ báwọn ló bí. Kan fi mọ̀ báwọn ní parents. Mi ò gbé ìlú Nàìjíríà. Bọ̀ àwọn ọmọ mi kọ̀ọ̀kan tán wà níbí báyìí àtàwọn tó wà láúsáìdì mo ní láti ṣe normal thing tó yẹ kí n ṣe fún wọn torí ẹ̀ mo ṣe wá sílé wá ṣe ìnáwó fún èyí tó fẹ́ lọlé ọkọ daughter mi ṣe get. Thank God a ṣàṣe náwó yẹn successful. Àwọn tó wá ní wá láti Abẹ́òkúta àwọn èèyàn mi kọ̀ọ̀kan tá a jọ wà ní Nàìjíríà ń bí báyìí. Each state tán wá mi wá. Then wọ́n á believe pé ó normal kí wọ́n appreciate gbogbo àwọn èèyàn tó wọ́. So wọ́n láti ní mind pé máa lọ kí wọn kí n lọ appreciate wọn kí n tó padà sí outside. O kàn pé driver mi gbé wẹ́ a máa travel ní àárọ̀ ọ̀la o. Ó dẹ̀ wà wẹ́ ó dẹ̀ di láàárọ̀ ẹ̀ mo jẹun tán. Kí n jáde kí n máa lọ nu mọ́tò mo ṣáà rí pé mo ti dress mo rí pé nǹkan kan bí pain mo ṣáà gún mi lẹ́sẹ̀ mo ṣáà ń wò pé kí ló lè ṣẹlẹ̀ ṣé ṣo wà ń bí èmi mo check bàtà mi rẹ anything mo wẹsẹ̀ mi rẹ anything mi ṣe kántẹ̀ mo gbé wẹ́ òun kan o mo fi bóyá mo fi bẹ bá ṣe mo fi yẹn a ṣáà lọ kí àwọn tá a fẹ́ kí òdi bí ọjọ́ kẹta mo wá discover pé time tí mo book fún flight mi ò ti súnmọ́ so mo láti tètè fẹ́ rush pé kí n torí padà so that torí mo fẹ́ lọ Dubai lọ kí àwọn èèyàn mi mo fẹ́ lọ UK mo fẹ́ lọ London bẹ́ẹ̀ kí n lọ kí gbogbo àwọn èèyàn mi tó wá láti each countries. In fact ó funny na mo ṣe padà sí abroad mo ti lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀kan tí n fẹ́ kí ní Dubai UK gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo ṣáà délé after like 7 days mo ṣáà rí pé ẹsẹ̀ mi yẹn ó wá wú nǹkan táwọn parents wa máa ń pè ní jomijomi ẹ.
3: Okay lọ́jọ́ ẹ̀ táwọn pè ní jomijomi
2: ẹ̀. Mo ṣáà fi pain mo fi já omi yẹn dànù pé kó máa disturb mi ẹ understand. So after 3 days mo ṣáà rí pé ẹsẹ̀ mi ti ń

0: inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Wọ́n tún tọ́jú àrùn ara, ìbá àjẹtọ́ lọ́jọ́ pípẹ́ àbẹ́yìí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
0: Tóbi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń ṣokùnfà ìròyìn ní fóbìnrin àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa.
1: Àbókè Ògún bá ní bẹ́ẹ̀ lọ́n lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédéé pẹ̀lú sí asínà ọ̀la.
0: Tíwọ̀n náà bá ṣàkíyèsí pé jàǹkáyọ̀ máa ń kọ́.

0: telephone 080-249-136-6969.
1: Àbájáde ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ fún alẹ́nu alàgbà yìí wípé òun wálé láti ìlú ọba ẹ ti gbọ́ bí tọ́bọ́rọ̀ dé kí n tó yí ohun rẹ̀ wálẹ̀ ọwá símáre obìnrin relé ọkọ ni àpẹ̀yìndà tó símáre lé ọkọ tán tó fẹ́ lọ rè kí àwọn èèyàn kan ló wò pé ìgbà tí àbí òkúta bọ́nu bàtà inú kọ́ńpáǹdì rẹ̀ náà ni o ilé àwòkọ́ha àwòsífìlà nílé ta sìnkú yìí bí wọ́n ṣe kọ́ èèyàn wò wípé kí ló kíni tàbí òkúta gan wà débì ẹ̀ tí ì rí àwọn irú ilé bẹ́ẹ̀ rí bẹ́yà máínà tì ní ọ lọ àwọn abi tó fẹ́ lọ ọ darí dé ọjọ́ tíkẹ́ẹ̀tì rẹ̀ pín lẹ́yìn ìnáwó tó sì máa rí ilé ọkọ tán lọ́ba gbéra pa ọkọ̀ dá lọ sókè òkun ìgbà tó dókè òkun tán olólùhùn rí àpẹẹrẹ bíi àbíjomijomi mú òyàn lẹ́sẹ̀ ni ọba ta ìgbà tó ta tán kíni tó ṣẹlẹ̀ kó tó di wípé àgbo tó ṣẹlẹ̀ lẹ́nu alàgbà tó ń sọ̀rọ̀ yìí èrò òkun èrò ọ̀sà ẹ mà sìnmí dé tẹ̀kútú rẹ o lórí ètò fún talẹ̀ tòní kájọ ṣàbẹ̀wò sí nàmbà 4 dúdú yẹmí lẹ́yìn nídojúkọ oyè mẹ́kun grammar school nílùú àkúrẹ́ olóyè mẹ́kun lọ́dọ̀ àgbàlagbà ọdẹun nì tó mojú ewé àtegbò tí gbogbo èèyàn mọ̀ sí bàbá òkè ogun ọdẹ pàmbélé ni wá o àṣírí ewé àtegbò àtọpọlọpọ nǹkan ọpamọ sọwọ nọmba àwọn rè é nọmba àpètọlọ àpèsóríire àpèrọnà àbáyọ sì ń tọjẹ ìpèníjà fún ni àìsàn ara ni àrùn ara ni àárẹ ara ni àbáyélọta ọlọfà kan sí wọn lórí iṣẹ tí ọ lọ déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nọmba bàbá òkè ogun rè é 08024913669 08024913669
2: She understand? Now, we'll decide that to lose hospital. For me treatment, we are stressy, journey, and can relax with my work. Now, but that's silly. After some days again, he said, they said, Mama,
3: that you will leave me.
2: And now, but I suspect you again. I told you, check what she will check up there, can't she? Can she want to treat me? First, but I'm having the second day, me, the drug, the 3 days, I hope you
3: know.
2: Won't disturb me, I'll pay. Oh, in fact, penny a cogger. Won't let you. Decide láti wá walking stick pé kí n kó ṣàfi support mi láti wọ mútu láti gbé mi dé hospital ṣe n get me now àti bẹ́ẹ̀ àti hospital ifá mò ń tra àti short tear ni o wọ́n tún rifá mi lọ sí hospital mi náà àtúnṣe gbẹ bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé máa operation fún ẹsẹ̀ mi operation mo wà disturb pé how manage kí ló ti le tó gbogbo level yẹn pé operation ìyàwó mi wọn kọ mi àwọn ọmọ mi gbogbo wọn wá disturb dádì ẹ máa try láti ṣe náà ní kẹlẹ wa òkè òkè wọn agree láti kan operate mi after ti wọn ṣe operation yẹn tán mo believe ipo ti tán pé máa wà òkè wọn admit me to hospital some days wọn ní kí n máa wá fún dress up mo ń lọ mo ń bọ mo ń lọ mo ń bọ but ká tó wá fọ́nì sí mi ni pé tí wọ́n bá ní injury gan tán dírẹ́sẹ̀ ó yẹ kó máa heal díẹ̀ díẹ̀ ni but mo discover ìpele tún ó tún pọ̀ sí i
3: ó tún worst sí
2: i ó worst sí i jesus now a tún decide pé a tún padà lọ hospital another hospital again offer táwọn èèyàn á fún mi ló wá dẹ́rù bá mi pé jesus christ wọ́n máa cut ẹsẹ̀ mi
3: I reject it.
2: So, mo ṣá bínú bí a láìka kí ló fẹ́ ṣẹlẹ̀ àṣé mo ṣe drama lọ́wọ́ ni àṣé máa padà In fact, gbogbo omo mi gbona wa sile daddy a fe lu sin ebudo agbe pelu awon doctor kan ba yin se kan so fe se olomo e ka lu sin mi se decide pe e o after omo ti gbe inde level kan it's better I can go lo relax now for me labor can lo relax so that everybody can match shaye yin omo pe ki ma gbe ese yo kan kiri awon mo ba yari be lai lai daddy
3: no
2: dad a fe lu sin ni option it is well oh yeah ashe mo believe pe o heal up lo o tun wa wo sisi
1: eh yo sha ni nkan kan ti o soku fa pe a surprise pa ko tesa ba ko tese abi won so fun yin tori nu ibo ni ta ba sa ya aye o fun yan gbo to ba sele won ya idi nkan kan fun yan me
2: well it's true won so during the test to won se won ni kokoro kan lo wa ninu ese yen pa won ma operate before cutting of the leg kokoro okay I operate believe me pe kokoro yen be won ti
3: yo
2: kuro later on o se n disturb me ato lo fun check up again won ni kokoro yen ti rin wa si owo oke pe option to wa ni kan cut e lati bi to die o ma ba lo affect gbogbo ara mi lo fi di pe operation ti lo bi emeji se meta se understand olorun jo olorun ma je ka se ni ti o ni dariji won
3: adugbo jumare
2: mo expect pe o ma heal fun re
3: be
2: gbogbo drugs tan fun mi abere ogbe o tun wa worst si
1: adura mi si gbogbo eda tó wà lábẹ́ ohun mi bí mo ti ń ṣètò lálẹ́ òní ni wípé èmi àti yín ò ní bá wọn tẹ́lẹ̀ ń bi ó ti lójú òkìní ayé ò sì ní gún wa lẹ́sẹ̀ láṣẹ ìlúdùmarè mo rò pé ń dè bó ti ń ṣe lálàyé wọ́n sì sí abẹ fẹ́sẹ̀ lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta nírètí wípé lẹ́yìn òpin sí abẹ kẹ́sì ọ bẹ̀rẹ̀ sí ní pajúmọ́ kálàáfíà ọmọ tó ara lókùn àmọ́ ọ̀rọ̀ alàgbà yìí ò rí bẹ́ẹ̀ o ẹ̀yin ìyẹn wa ojú alàgbà yìí ọmọ àrímàbọ̀ ẹja tẹ̀wájú níbi ó bọ́rọ̀ dé kẹmọ kẹ́kọ̀ọ́ kọ́gbọ́n nínú òrírí ayé alàgbà yìí ohun tó ṣẹlẹ̀ sí lóde ayé.

0: kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Wọ́n tún tọ́jú àrùn ara ìbá àjẹtọ̀ lọ́jọ́ pípẹ́ abẹ́ yìí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
0: Tóbi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń ṣokùnfà ìròyìn ní fóbìnrin àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa.
1: Bàbá òkè Ògún bá ní bẹ́ẹ̀ lọ́run lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédéé pẹ̀lú sí asínà ọ̀la.
0: Tí wọ́n náà

0: Deborah.
1: Our Father and our God, we thank you for your word that has come to us. Father, for every family that are not standing, today with this understanding they are receiving, let them be restored back.
0: Amen.
1: Let their joy be restored.
0: Amen.
1: Let their peace be restored.
0: Amen.
1: Thank you, Lord, because you will do more.
0: Thank you, Jesus.
1: For in Jesus' name we pray.
0: Amen.
1: My name is Dr. Joshua Oladapo. My phone number is 080-3745-3962. 08037453962.
0: Olúwafúnmiláyọ̀ Ládàpọ̀ ní orúkọ mi.
2: Ọjọ́ mẹ́jọ ni a ó tún máa tẹ̀síwájú nínú ètò yìí. Ó ní ìrírí Jésù Jìmádé Olúwaba ní Ṣọlá rẹ̀, Olíbàlẹ̀ bàbá ìyè rẹ̀ tó fi ayọ̀ àti àlàáfíà pàdé o.
3: Tí ò ti tọ́, Power of Truth lè ṣẹ̀ṣẹ̀ gbọ́tún yí ètò tí ṣọkùn ẹni lóore.
4: Tí ibòmírin ìgbàgbọ́ ènìyàn.
3: Ọjọ́ Sunday,
4: aago mẹ́jọ àbọ̀
3: sí aago mẹ́sàn-án.
4: Ní ìkànnì àdàbà 88.9 FM.
3: Ẹ má gbàgbé
4: láti darapọ̀ mọ́ wa.
3: Ìwòye ọjọ́ mẹ́jọ.
4: Ètò
5: Adaba FM, I like it forever.
6: Honorables, ni sara yi ti o gbogbo yara bi asa, o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o. Idire ti Trofilaga se se agbekale eto asopo fun awon honorables. Sawari awon honorables e lojobo Thursday. O je ami fara energy ipe lati jo gbe Trophy Premium Lager kan soke. Ká sì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.
7: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adaba FM ni wọ́n wá. Number 1 lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.

0: ìbàlọ́wọ́ ẹlẹ́dùnmarè alápá ńlá tó sòlé ayérò ọlọ́run ọba mi àlèwí lẹ́sẹ̀ alẹ́sẹ̀lẹ̀wé ọba lánàá ọba lónìí ọba títí ayá ìnípẹ̀kún ìwọ ló dá tewétegbò fún ìlú ọmọ ènìyàn ìwọ ló dá òkè ìwọ ló dá ilẹ̀ ìwọ ló dá àpáta ìwọ ló dá ohun gbogbo tí ń bẹ nínú ayé kọ̀ wá sílẹ̀ tó dá nínú ohun gbogbo wọn yìí tí ò ní ìdí kan pàtàkì tó ń fi dá wọn kábíyèsí ọlọ́run ọ̀run mo yàn mo gbé ọ̀gá.
1: Ogun bílẹ̀ afúnni ni wọ́n sọ, olóyún abẹ́, láì ṣiṣẹ́ abẹ́, ewé ń jẹ, ogun ń jẹ.
0: Tọ́ ẹ kú wulẹ̀ làkàrà alẹ́ ẹ mọ́ rọra báyìí là kẹ́rọ tọ̀nà ẹ̀yìn èèyàn tí ń gbọ́ mi káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lónìí mo ní ìròyìn ayọ̀ ńlá kan fún yín lónìí nítorí wípé ẹja ńlá ni wọ́n wá gbé orí ètò tá a wà náà la pè ní lágbo ewé àtegbò lágbo ewé àtegbò kò sọ́mọ yorùbá tàbí ọmọ orílẹ̀-èdè áfíríkà kan tí ò mọ tán pè ní ewé àtegbò àwọn tọ́lọ́run ọba mi fi fún gangan lọ́lọ́run ọba mi sọ ìmọ̀ yìí kalẹ̀ fún ìdí nìyí tí mo fi wá ṣe àwárí onímọ̀ ìjìnlẹ̀ àgbà òjèmí nínú lílo ewé àtegbò fún ìtọ́jú ọmọ ènìyàn mo gbé àgbà òjèmí ẹni tó mọ ti fún tẹ̀dọ̀ ewé àtegbò bí a ṣe ń fi ṣe ìwòsàn wá sórí ètò lénìí olùsèyí àṣàfẹ́màbá yorùbá lorúkọ tèmi o ẹni tí mo gbé wá lónìí ẹnu oníkan láti gbọ́pọ̀n bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà.
2: Mo kí gbogbo àwọn ará inú ilé tí wọ́n ń gbọ́ wa ní àkókò yìí níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ wa. Orúkọ tèmi ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo yín mà sí bàbá Èkìtì.
0: Bàbá Èkìtì látún bàbá Èkìtì ló sì onírúurú àwọn sẹ́tọ́lọ́run ọba ti tọwọ́ yín ṣe nípa lílo ewé àtegbò bàbá bóò lorúkọ yẹn ṣe jẹ́ o bàbá Èkìtì ṣé ọmọ Èkìtì ni yín ni tán fi ń pè ní bàbá Èkìtì àbẹ́yìn lẹ bí gbogbo ẹni tó wà lẹ́kìtì.
2: Àwọn akọ́la bí gbogbo ẹni tó wà lẹ́kìtì ṣùgbọ́n ọmọ Èkìtì ṣe mà pé okùn onígùn kó mọ̀ níbi tó ti fà wá ibi tí ìran tiwa ti wá nìyẹn
0: Èkìtì ni ìdí nìyí tán fi ń pè ní
2: bàbá Èkìtì. Ẹyẹ méjì ò kì í jẹ́ di
0: ẹyẹ méjì ò kì í jẹ́ di
2: bẹ́ẹ̀ni
0: ẹ ṣe kò ní bàjẹ́ fún yín bàbá. Bàbá Bókìkì ṣe ń kàn káàkiri àgbáyé ẹyin bàbá Èkìtì ni o bàbá rẹ̀ ni tó jẹ́ pé ó ní àìlera lágọ̀ ara rẹ̀ wọ́n sàn sọ pé bàbá Èkìtì bàbá Èkìtì bàbá bóò lẹ ṣe ń ṣe ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹ ṣe olóòtú

0: Olúwa ló ń ṣe o, kì í ṣe ma ènìyàn bẹ́ẹ̀ ni sà.
1: Bàbá, bó o lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ṣe ìṣègùn yìí?
0: Ẹṣẹ́ olóòtú, tí n bá fẹ́ sọ, màá ní ìpele méjì ló pín sí. Àjogúnbá wà nbẹ̀.
1: Àjogúnbá wà nbẹ̀.
0: Àbẹ́ ni àjẹmógún wà nbẹ̀. Àjogúnbá ni wípé abanilé lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe tábà náà sì fojú sí láti kékeré ni. Bíi pé ẹgbẹ́ ègbò kẹ lọ sí, ẹ lọ gún eléyìí, ẹ lọ lọ eléyìí, làwa náà fi mọ̀ kàlà fi mọ̀ méjì títí tó fi di ìbárakú. Ṣùgbọ́n níbi ti àjẹmógún bẹ̀ ni wípé akàwé kun yàtọ̀ sí normal circular education pé bóyá èèyàn ń lọ higher institution a tún lọ sí college of natural medicine tó wà ní Kòfó Àbáyọ̀mí Lẹ́kọ̀ọ́ láti lè ní ìmọ̀ kún ìmọ̀ nípa iṣẹ́ yìí. Ìdí tí bàbá Èkìtì fi yàtọ̀ díẹ̀
1: ni. Bàbá Èkìtì fi yàtọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Inú mi dùn níbi tẹ́ ẹ fà á lọ yìí. Èmi náà ti ní wọ́n bí lè rè béèrè lórí ẹ̀. Wọ́n jẹ́ kóyẹ̀ wà wípé láwọn universities wà pé wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa líléwí àtegbò. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
0: Bẹ́ẹ̀ni, ó tiẹ̀ tayọ pé wọ́n ń kọ nìkan. Àwọn ọmọ míì gan tí wọ́n bá ṣetán ní school, wọn á ní kán lọ ṣe research nípa ewé kan, nípa egbò kan. Irú wọn náà máa ń padà wá sọ̀dọ̀ wa pé wọ́n fẹ́ research, wọ́n fẹ́ torí òun ni wọ́n fẹ́ fi ṣe project tí wọ́n fẹ́ submit.
1: Bàbá, kí ni ìyàtọ̀ tó wà láàrin practical àti theory aspect lórí ìlò ewé àtegbò? Torí ẹ̀yin practical láìsí ẹni báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí ìdáǹde.
0: Ẹ ṣe olóòtú, ṣé mà pé practical ó rọ̀ mọ́ nǹkan àfojúrí? Ṣé mà pé nípa practical yìí ó jẹ́ nǹkan tó fojúrí tó farahàn? Gẹ́gẹ́ bí ẹni tó bá ní skin problem, ẹlòmíì báyìí tó bá ṣe gbogbo ara kò lè ṣí ara lẹ̀ torí pé bí àwọ̀ ara ẹ̀ ṣe rí, ẹlòmíì ó dàbí pé ó wọ ọ̀rá sínú ara ni. So àwọn practical tó jẹ́ pé ó fojú hàn nìyẹn. Ṣùgbọ́n ìgbà tẹ́ni yẹn bá wá tá a bá fún lóògùn tó rí para wà òkè, ṣé ti rí i pé ó ti fi hàn wípé oògùn tó lò ó ba lára mu? Nígbà tí ènìyàn bá ní àìsàn kan tàbí míì tó bá dé, nígbà tí a bá ní òkè báyìí ní nǹkan tí wà lò lélẹ̀ tó sì lò tó rí bẹ́ẹ̀, ìyẹn ni practical aspect. Òun náà ti rí i pé kiní tó ń lò yìí ó mú ìlera bá ara òun.
1: Táwọn èèyàn bá fẹ́ pè yín, ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ Nàìjíríà.
0: Nọ́mbà tí ẹ lè pè mí sí ni
2: 08155787027. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ máa bọ̀ ní Adé Super Hotel along Oyemekun Road after Iléṣà Garage. Ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè a wà ní House 8 Road 7 Pélé Ondo City.
0: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì púpà àtàgbègbè ẹ̀ kán máa bọ̀ ní Maryland Hotel. Ibẹ̀ ni ọ́fíìsì, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
1: Ibẹ̀ lọ́fíìsì yín
0: wà. Bẹ́ẹ̀ni, gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀ wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì púpà Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́. Ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan.
2: 08155787027 08155787027 08155787027.
1: Bàbá, kó tó di pé n ó tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti ń lo ewé àtegbò tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹlòmíì àní mo lò ó kò ṣiṣẹ́, kí ló lè fà á?
0: Ẹṣẹ́ olóòtú, ṣe rí tí a bá ní ká wò ó níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, àwọn oríṣiríṣi nǹkan ló ń fà á ló lè fa kí ènìyàn ó máa lo oògùn. Yàtọ̀ sí pé ewé àtegbò even conventional drugs tó jẹ́ pé ó lè fa, ṣùgbọ́n torí àkókò wa lórí ètò màá fẹnu bàá díẹ̀. Nǹkan àkọ́kọ́ ni wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ní ìmọ̀ nípa oògùn pé egbògi báyìí ó lè worú àìsàn báyìí. Ọ̀tọ̀ wá ni pé kéèyàn ó tún ní ìmọ̀ nípa àìsàn tí egbògi yẹn ń wò. Nǹkan méjì ni, tí èèyàn bá ní ìmọ̀ nípa oògùn yẹn nìkan tí ò ní ìmọ̀ nípa àìsàn, tẹ́ bá ń fún ẹni tí irú àìsàn yẹn ń ṣe tó ń lò ó, á dàbí pé ó fẹ́ lọ àìsàn yìí, ó tún fẹ́ padà wá, ó fẹ́ lọ, á wá wà lójú kan bẹ́ẹ̀. Ìkan nìyẹn. Àwọn àìsàn kan wà tó jẹ́ wípé communicable disease, àwọn kan wà tó jẹ́ pé non communicable disease. Àwọn non communicable disease yẹn máa ń wá láti ibi oúnjẹ tá a máa ń jẹ. So tó bá jẹ́ pé irú àìsàn bẹ́ẹ̀ ni tí a wá ń tọ́jú ẹ̀ bó yálà rheumatism ni arthritis ni to je pe ko wa communicable ti eyan wa nlo ogun fun iru aisan yen o ye ki eni to ba fun yan ni ogun fun iru aisan yen ko le so fun wi pe nkan bayi ma je nkan bayi ma je nkan sugba ti o ba wa ma nkan teni yen o ni je to kan gbojule ogun nikan a wa di pe o abiku o fe so ologun deke nkan niyan se ri ekeji ni wi pe igba mi o le ma je pe problem lati odo eni to nfun eni yen logun awon gangan alaisan yen o le ma je eni to looto o le ma so to nipa nkan to nse be ni sa so awon mi to tun ma nfa ti eyan ma nlogun to je wi pe koni si result specifically ni wi pe se ma nsin won ni obe to dun owo lo pa bi yoruba se so niyan se wa ri boya eni to wa to ma wi pe ah iru nkan to nda ohun la mu fun apere won ma ra adin won ma ra oyin won ma ro san wewe oni ye to je loja te ba fe lo ra okay e wa ti so fe niyan pe ah egberun meta ni o ma na e o ngba ta ma ra adin ta ma ra gbogbo ohun wa fokan si egberun kan se mo wi pe daju saka eniyan gan na ko lo to pelu ara e pelu aisan to nda laamu so orisirisi nkan lo nfa elomi na tan ba ni ko ma jele ko ma jele ngba ti eni to fun logun ba ti si nbe gbogbo e la bere si ma je la so man
1: ese baba ni opolopo igba lo je wi pe emi funra mi mo ti mo ngba tewi ategbo tewi ategbo lotun lo si mele ba ma so ani egbe ese dede yin wa bi ton ba ma so egbe isan yin wa orisirisi gugu won lo po nita ero ma te ba mi lati gbe anybody anyhow asori afefe bayi sugbon tori ba se ngboruko yin ati ba won eyan se nsoro tan jeri nipa yin la se gbe yin wa ki lo sele nipa pe awon onisegun ibile tan wa npo si
0: e se olotu se ri ko si nkan to buru nibe o tori wi pe ti eni ti o ba kose carpenter e le ri ko lode lo si shop ko so pe on fe ma se carpentry eni ti o ba de kose tailor bakan na ko le dede lo si shop pe on fe ma se ise tailor bakan na ni eni ti o ba kose mechanic e le ri wi pe ko dede si shop pe on fe ma se mechanic so gbogbo awon eyan ti eri to jade te n gbo lotu te n gbo losi gege be se so tori pe won ni ima nipa eni ki n se pe boya afojude abi asawo abi won kan dede gbegba ima kan wa nipa ti won ninini ati pe tete ba wo gbogbo onisegun ibile to wa lorile ede ba se nsoro lowo yi won o ti to iye ti university kan produce ni eyi e ni department tabi faculty kan so ko kankan o mu o da be iyen ni iyen fi han wi pe awon eniyan pada si orisun
1: ni
0: be ni aye le ma gba wa ni ta ba lo nu iwe mima ari awon wona to quotations te je pe o point tori pe ewe ategbo yi
1: o da
0: ni ni lo be ni
1: baba kini ti yin fi yato ninu gbogbo awon to mo ti fun tedo ewe ategbo
0: e se olotu se gege bi mo se so lekan yato si pe ajogun e nile a tun ko eko kun se ri lara awon eko ta ko o ni awon impartation that is o ni awon ima to fun wa nipa aisan nipa ewe ategbo se ri eyan oni dodo ti wa ka dede ma ko ogun fun a ma ko sayewo fun ka le ma iru nkan to fa elomi gan o le ma je pe ogun loro e need o le je pe ko kan ni time ati simi ni ko kan le je pe majele na ni ara won fi ma wa okay iyen lo be se wa ri ni some of the Africa country ani awon affiliated that is awon olubasepo ti won awon na nse ise abai to je pe a ma consult to je pe lawon igba mi ti a ba ri awon nkan mi ta le ba won so a ba won so to ba je kan send awon nkan mi si wa boya ni yala iwe kan ti won ri lohun ti o si nbi ni abi formation ta ba n so pe formation apapo nkan ti eyan le lo fun aisan kan so gbogbo awon wonyen ni o je ki awa stand out to je ki ti baba ekiti ko yato so a ni dede fun yan ni ogun lai je pe a sayewo fun de a tun lawon ti a tun foro lo kin se ima wa nikan a tun lawon ta jo to je pe even outside Nigeria even within Nigeria to je pe a tun jo un ko debate lori issue ti a ba ni lowo
1: to baba mo ki yin eku atotonu late kan opopolopo omo Nigeria na na tin gbo wa bayi a le wa nile aye nbi keyin o mo ni orisidisi awon idojuko tawon eyan ba fe pe yin e ba nju number yin fo omo Nigeria
0: se olotu
2: 08155787027 08155787027 08155787027 gbogbo eni to ba n gbo wa ni akure ati agbegbe Emma Bonia the Super Hotel along Oyemekun Road after Elisha Garage ibe la wa ni Akure bi te ti ma ri baba Ekiti niye then gbogbo en to ba ngbo wa ni Ondo ati Agbegbe a wa ni House 8 Road 7 Pele Ondo City
0: gbogbo en to ba ngbo wa ni Okiti pupa ati Agbegbe kan ma bo ni
1: Maryland Hotel
0: ibe ni office ibe ni office wa wa
1: ibe office yin
0: be ni gbogbo en to ba ngbo wa ni Ore ati Agbegbe wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Okiti Pupa Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́ ibẹ̀ ní ọ́fíìsì.
1: Ẹ ń gbìyànjú láti pè wá wọlé ṣùgbọ́n mo ń fàsùkò yìí sọ fún wa pé ẹ mọ̀ wulẹ̀ pè wá wọlé báyìí nítorí àrọ́jọ́ mùsùlùkùn ẹ̀yẹ sáà rí pé ẹ rí nọ́mbà bàbá kọ ẹ pè wọ́n gbọ́ béèrè tẹ́ ẹ bá ní lọ́kàn ẹ láǹfààní láti béèrè lọ́wọ́ wọn.
0: Ẹ ṣe rí ìdákọ́lẹ̀ ya àìsàn ọkùnrin ni òun ni olóyìnbó máa ń pè ní male dysfunction. That is inability of man to perform his responsibility in the house. So and forgetting that this is the only responsibility that be endowed on man naturally that cannot be transferred to any other person. That is teye pe ise ti okunrin o le firan eni kankan natural responsibility okunrin ni se wa ri okunrin to ba ti wa fail to ti kuna ninu eleyi o ti kuna ni gbogbo that is okunrin ti o le se ojuse deede pelu iyawo e ninu ile nkan to nje idakole niyan
1: ko de salagba ko salagba se
0: rara
1: o da na baba idakole yi ki lo ma fa
0: e se olotu awon nkan to nfa po fun anfani awon to ngbo wa se ri okunrin to ba ni jedi jedi a ma ni idakole yato si yen olotu se ri okunrin to ba je pe o ni infection kan tabi mi lara to je pe ko moju to dada a je ko ni idakole ta nso beni sa se wa ri yato si yen stress ma n fa bẹẹni sa old age ma n fa over anxiety ma n fa ọpọlọpọ nkan ló ma n fa ìdí nìyẹn tó jẹ pé téèyàn bá kọkọ dọdọ ti wa àyẹwò làwa máa kọ ṣe ta kọkọ carry out analysis láti lè mọ nkan tó fa òun ni àwa fi rí result torí tí irú ẹ bá ṣe táyé tó bá ṣe kẹhìndé nkan tó fa tàwọn méjèèjì lè yàtọ
1: síra
0: bẹẹni sa.
1: Ẹ ṣe bàbá kí ni àwọn àpẹẹrẹ téèyàn mọ̀ rí tí ìdákọ́lẹ̀ bá ń bọ̀ tàbí tí ìdákọ́lẹ̀ bá ti wà lára yìí.
0: Ó pọ̀ o ṣé wá rí tí ọkùnrin tó bá ní ìdákọ́lẹ̀ sà akọ́kọ́ rí wípé ó máa ṣe network failure bẹ́ẹ̀ ni sà tí wọ́n bá ń sọ pé network failure a wo ri tẹ́mà tẹ́ bá wo ri fóònù ó lè network ilé wà tí kọ́ọ̀lù bá fẹ́ wọlé báyìí tẹ́ bá ní kẹ́gbẹ́ akànjá wálẹ̀ ni irú ọkùnrin tó bá wà nípò bẹ́ẹ̀ ó ti máa yí àwọn èèyàn wa bá ṣe ń sọ báyìí ìdákọ́lẹ̀ ló ń bá fínra ṣé rí ìyẹn lọ bẹ́ẹ̀ sà àwọn ọkùnrin míì máa wà tó jẹ́ pé no network ni wọ́n rárá tó jẹ́ pé láàárọ̀ lọ́sàn án lálẹ́ tí wọ́n bá wà nínú ilé no network ni kò sígbà kankan tí network wá ń tiwọn lára àfihàn ìdákọ́lẹ̀ ni ṣé rí àwọn míì wà tó jẹ́ wípé ìṣẹ́jú kan wọ́n ti wá wọ́n ti lọ ṣé rí àwọn míì ọkùnrin míì wọ́n á wà gẹ́gẹ́ bí mọ́tò ti capretor ẹ̀ ò da ni tó jẹ́ pé tó bá wà lórí eré tó ń lọ báyìí ìṣẹ́jú kan tó bá ní kó tẹ bíréèkì báyìí á kúná bẹ́ẹ̀ ni àwọn ìfarahàn ìdákọ́lẹ̀ ni yóò yàtọ̀ ó pọ̀ olóòtú ṣé rí yàtọ̀ sílé ṣé rí ẹ mọ̀ pé tí èèyàn bá dé òde eré tó dé àwùjọ eré ẹ̀yin náà mọ̀ wípé níbi kan lu àlùjọ òun ni òde eré tó fi ń gba yágéyágé ṣùgbọ́n ẹ wá rí i pé ìgbà tó bá yẹ kọkùnrin míì kó lu àlùjọ fún ìyàwó ẹ̀ nínú ilé nígbà yẹn gangan ló máa ti story bọlẹ̀ bí wọ́n ṣe ja ogun biafra nkan tó ṣẹlẹ̀ ní 1943 gbogbo àwọn ìtàn ti ìjàpá àti ejò nkan tó fa àríkèrèkè gbogbo ìtàn tó máa sọ nìyẹn tó jẹ́ pé ìyàwó rẹ̀ ní nífẹ̀ẹ́ sí bọ́ kò wá límìtì sórí ọkùnrin nìkan ọ̀ṣẹ́ rí bá ṣe ń sọ yìí náà ẹ máa rí àwọn obìnrin míì tá máa sọ pé tá bá tiẹ̀ ń làlùjọ fún gan ká tẹ̀ sọ pé wọ́n tiẹ̀ ń làlùjọ fílẹ̀ kò ní lè jù rárá tẹ bá wá bèrè pé kí ni a ní àwọn òkì ní feelings kò yẹ kó má ní feelings nǹkan ká ti wrong
1: ni
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mẹ́ni.
1: Bàbá ó túmọ̀ sí wípé gbogbo àwọn oríṣiríṣi àwọn challenges wọ̀nyí tí wọ́n bá dọ̀dọ̀ yín gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ní òsì kí ni
0: yóò mú kúrò. Ká tó di pé gan-an pé a ti ẹ̀ promise àwọn èèyàn lórí afẹ́fẹ́ ṣẹ́rí wọ́n ní problem share is half solved ṣẹ́rí nígbà tá a ti máa àwọn nǹkan wọ̀nyí a ti súnmọ́ solution ẹ wo bísà tí aago mẹ́fà àbọ̀ bá lù ọ̀ tí aago mẹ́fà bá lọ ẹ rí i pé ọwọ́ aago á dúró attention ni bó ṣe yẹ kí ọmọkùnrin máa dúró nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin wọn dorí kodò bí aago mẹ́fà ń bọ̀ ni bẹ́ẹ̀ ni sà.
1: Bàbá Èkìtì lẹ̀ ń gbóhùn wọn lórí afẹ́fẹ́ ẹni tó mọ nípa ìlú ewé àtegbò ọlọ́run ń lò wọ́n káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kì í sọ lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan àti lókè òkun bàbá address yin e ton ba mi to pe lekan si ati phone number
0: e se olotu
2: gbogbo eni to ba ngo wa ni akure ati agbegbe e ma bo ni Adi Super Hotel along Oyemekun Road after Ilesha Garage ibe la wa ni akure bi te ti ma ri baba Ekiti niye then gbogbo eni to ba ngo wa ni Ondo ati agbegbe a wa ni House 8 Road 7 pele Ondo City
0: office wa ni Okiti Pupa a wa ni Maryland Hotel ninu ogba hotel yen te ba ti debe pe baba Ekiti le feri e ti ri mi ni onre e ma bo ni Mandarin Resort ibe la wa ni onre ni dojuko Mega School lopopo na Okiti Pupa bakan na number ti e le fi pe wa ni
2: 081 55 78 70 27 081 55 78 70 27
1: 081 55 78 70 27
0: ojo ti pe die won gege bi yoruba se ma so won ni ojo aboki ti pe ni sabo ninu isegun ibile yi ati rin die emi oni so fun yin lori eto ba se so ati bi won yan se nbo wa pe ko si spiritual problem o wa bo kini kan ti mo ma ni ti mo fe je ko da awon eyan wa loju ba se nbo wa lori eto ni wi pe gbogbo nkan lagbara olohun kapa there are spiritual oriented disease to je pe won a fi se ni e ko le ma now support agbara olohun kapa gbogbo nkan
1: agbara olohun ka
0: be ni
1: o da adupe lopolopo baba Ekiti le tin gbon lori afefe lati ekan nipa ori ofe olorun mo wa baba kan mo gbe won wa sori eto leni baba infertility bawo ni yun se je
0: that is iroma bi se olotu
1: ife e mo binu e mo kan to ni kokunrin o mo le takutu oto ni ko takutu o mo le di omo
0: beni o atototo ni sheri infertility yen ni inability of couple to have a child after a voluntary affair between them for period of a year or more ti won o de lo any contraceptives to je pe o le da oyun duro to ba ti wa ri be te pe laarin odun ka ejo wa papo oko ati yawo e ri pe e de n so bi o se ye ke se sugbon ko so oyun ko so ma infertility niyan se wa ri olotu o pin si meji primary infertility wa secondary infertility wa be ni se ri primary yen ni pe won fera odun kan odun meji odun meta ko ti so ma primary niyan secondary ni wi pe won ti lo mo kan abi meji idaduro wa wa fun ojo gboro se ri o tun wa pin ni bi secondary yen o tun kun sori si meji bakan na e ri iyawo to ti bi ma meji si bi kan a wa fe okunrin mi a wa di pe won wo mo wo ma titi won oro ma e ro okunrin mi to je pe o ti bi ma meji tele ko to pade obirin kan a wa di po pade obirin mi won so gbogbo awon won yin under infertility ni so to ba ti wa ri be a ma ro toko ti yawo yen kan jo jade kan wa sori sha because when you talk of infertility pe or iroma bi is 50-50 case okunrin le responsible obirin le responsible so a good of peg here because awon eyan samba ma wo pe ah lati gba ti iya ti de lati gba ta anti ti de ko loyun no o le je wi pe nkan omokunrin gan ni o lagbara lo le lati le de bi omo
1: baba e to ba n pe number yin le kan si
0: e se number te le pe wa si 081 55 78 70 27 081 55 78 70 27
1: baba e je ki n beere kankan nipa infertility yi e so lekan e lawon kan wa to je pe yato se awon to ti gba bi ifeto somo bibi
0: be ni
1: ta ba wa re n to gba ifeto somo bibi sugbon to je pe ifeto somo bibi yen akoko re ti koja o ti deal sugbon sibe sibe oyun ni fun opolopo odun se a le so wi pe infertility o ti wole lati be
0: be ni o possible tori ti over time yen ba expire o ye ki won se normal kan se bo se ye kan se so won ti o ba ti wa ri pe ko se bo se ye ko se a je pe nkan kan ti wa nbe ni nkan kan ti wa nbe
1: baba ki lo wa nfa infertility yi gangan
0: e se olotu awon nkan to nfa po sugbon ka kan menu ba die tori akoko wa lori eto se ri ti obirin ba ni fibroid eleti yoruba npe ni oyun iju o le je ki irobirin be ko ma le loyun ko ma le bima kila n pe ni fibroid yen ni pe a ri pe ikun wu bi obirin ma ro ma bi o ko ma kini yen ma yi kiri inu e so iyen ni yen de bakan na obirin to ba ni infection to je pe one of the bacterial infection to ti pe lara a discover wi pe to ba ni ajosepo pelu oko e ko ni di ni suma iyen wa contagious to ba ti se obirin yen o se o ma se okunrin yen na so iyen lo be mo ti so le kan ti nkan omokunrin yen na to ba le to je pe o le le ti oloyinbo so pe wa watery a ri pe ko ni le domo so o tun yato si yen sir charity obirin ba ni eda eda yen wa porisi meji to je pe to ba ikini to ba ni ajosepo pelu oko e to ba dide a ri pe gbogbo awon nkan to je ko duro sinu ko domo gbogbo awale iru obirin be ko le bi mo ko le loyun o to ba di pe ordinary really o kan ri pe nkan funfun funfun jade loju ara as a result of infection yen ko a difficult fun robirin be lati le loyin so many many things ni a wa ri pe inu nkun inu ngbona so ngba to ba ye ki nkan wa ko ni wa to ba wa a change date to ba wa color to ma mu wa ko ni da o ba wa ma wa bi igba tan ba po oge a ma di gbogbo awon nkan won yin o le je ki obirin o wa ni po airoma bi
1: baba ki lo mo npa to je yi pe elomiran yo lo ogun ibile bayi fun awon orisini sugbon sibe sibe leyin ojo die igba die aisan yan tun wa nibe ki lo le fa
0: e se olotu seri to ba je pe o ni se pelu infection mo ti kokko so saaju mo boye boye awon tan se join wa lori eto se to ba je pe bacterial infection ni for instance seri teni e ba lo ogun to pa living organism then awon bacteria awon eyin ti bacteria yen le ogudo take measures lati take care won so ti o ba je o dabi igba te eyan ba ni fish pond ni to ba da gamani eja yen le ku but later to ba keep omi yen wa tun discover pe awon eja tun tun bere si se yo ninu e so awon procedure ni procedure o ye tayo pe kakan logun nikan mo so saaju le kan ti eyan ba logun o ma lawon measures to ye ke eyan o keep in place de o ma lawon steps to ye ke eyan o tun gbe tele ogun yen ti o ma fi sise papo ta fun ani good result
1: adupe o gbogbo omo Nigeria baba Ekiti le ngba lori eto yi baba ege nbere bere yi ka lawon eyan tori ki se ilu bini kan na tin gbo wa lowo lowo bayi won gbo wa lori gun merin agbaye bawo na o se rin ona won na gba ti won fi kan yin lara gan
0: o nkan to kere pupo ni ki won pe wa ni ori number ti a fi sita
2: 08155787027 08155787027 08155787027
1: baba se number yi se o valid
0: ben
1: gbogbo
0: ben
1: kosi gba tan pe ben ni gbe
0: ben
1: eyin fun ra yin na le
0: fun ra number to dodo temi gangan ni yen
1: o de eyan omo Nigeria mo fa wa so ya fun yin pe te ba ti pe number yi yo wole e ba mi pe lekan si
2: 08155787027 08155787027 08155787027
1: eba mi daruko yin lekan sun gbogbo
0: gbaju gbaju ani segun ibile awon ilu ma ka ta awon eyan ti ma ni baba Ekiti eye meji okin je die
1: eye meji okin je die baba Ekiti o de ba mi ki gbogbo omo Nigeria
0: to ni bi ki bi te ti lanfani lati gbadun eto wa adupe lowo yin o lagbara olohun olohun ni faisan se yin gbogbo number ta ti fi sita ta ba ni ibere kan abi meji te fe bere te ba de ni imaran te fe je ka gba yin e pe number ta fi sita a ma da yin lohun e se o a tun ma rira
1: to oluseyin asafe baba yo ba loruko temi mo ki gbogbo yin o etite fi ngba wa oni di ni agbara olorun e ni lugbadi aisan eyin pe baba Ekiti lori gbogbo bo ba se nlo gbogbo e patapata olorun oba mi ni o si gba asakoso ko ni baje fun yin o igba miran latun mo pade nje ni loruko gbogbo awon alase ikanni ta wa yi ni emi oluseyin asafe ti gbogbo eyan pe ni alasafe baba yo ba nkin yin wipe o dojo mi ojo re o dabo

0: ìjọba ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni ò ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán Nigeria ema pe 091 60 62 62 53 091 60 62 53 oruko money januomo 24/7 Abba Make Sure

0: àṣẹjáde.
1: Ẹrù ogun tẹ́ gbélé ẹ lórí. Ẹrù yẹn yí dà. Ẹrù yẹn yí dà. Ẹrù yẹn yí dà. Màmá. Ẹ jí àwọn ọmọ yín o. Bàbá. Bó bá lọ́mọ ológun kan. Ẹ jí dìde. Nítorí pé ayé burú gan. Wọn kì í wò ó. Bóyá ọmọdé léèyàn. Ayé a sì gbé ẹrù wíwo léèyàn lórí. Láti ìgbà ìwé rẹ̀. Nígbà tó ọmọdé wọn bá ń ti ìgbà ìwé ru ẹrù bọ̀. Báwo láyé rẹ̀ ṣe fẹ́ rí. Ṣé wo o mọ̀? Bóyá o mọ̀? Ẹrù rírù.
2: Àgá yẹmọ dẹ̀ rí àkọlé kan bẹ̀. Orúkọ mi ló wà ń bẹ̀. Wọ́n ní kí n lọ́jọ́ kò sórí ẹ̀.
3: Ṣé bí wọ́n lo ní àpèlé orúkọ tí wọ́n kọ́ síbi àgbẹ̀?
2: Bẹ́ẹ̀ ni orúkọ mi nìyẹn.
3: O dẹ̀ ń tiraka láti débẹ̀.
2: Láti débẹ̀
3: ni. Ẹ kò búrú èmi ò ní o máa lọ síbi àga ìgbéga rẹ̀.
2: Ṣé bàbá.
3: Ṣùgbọ́n o ní iṣẹ́ tó ṣe kó o tó lè
2: kọjá.
3: Iṣẹ́ bí bó
2: o.
3: O ní
2: ìyẹlé
3: tó
4: Náwó agbára

0: ọjọ́ jágbàgbà.
1: God bless you.
0: Agbára. Lẹ́tọ̀rí tẹ̀mí mọ́ wá.
2: Mo
0: sọ tẹ́lẹ̀. Báyìí l'Olúwa wí o.
2: Kó
0: gbé ọjọ́ jágbàgbà.
2: We break you through.
0: Agbára. Lẹ́tọ̀rí tẹ̀wá.
2: Ọwọ́
0: Olúwa. Tó ní agbára.
2: The house mighty.
0: Kó pa aṣẹ́ ẹ̀sìn run láyé. Ọwọ́ agbára Olúwa dà. Ó yẹ kó gbé ogun mi láyé. Ọwọ́ agbára Olúwa dà. Ọwọ́ agbára Olúwa dà. Ó yẹ kó tú ọ sílẹ̀. Ọwọ́ agbára Olúwa dà. Ọwọ́ agbára Olúwa dà. Ó yẹ kó tú ẹ sílẹ̀. Ọwọ́ agbára Olúwa. Ó yẹ kó tú ẹ sílẹ̀. Lọ́wọ́ mìíràn ilé. Tó gbé iṣẹ́ òdìlẹ̀ lọ́wọ́. Láti January. Wọ́n December. Tí òjò kú èrè kan. Lọ́wọ́ mìíràn ilé.
2: Tó
0: gbé àjáde apẹ̀rẹ̀ lé lọ́wọ́. Tó ní o máa fi pọnmi sínú àgbà.
2: Mo
0: kéde. Ó yẹ kó jẹ́ ọgbà. Ọwọ́ Olúwa nìkan ló lè jẹ́ ọgbà.
2: Láì
0: sí ọwọ́ rẹ̀. O lè rí ìtúsílẹ̀. O lè bọ́ lọ́wọ́ mìíràn. Òmìnira máa yọ ni
2: lẹ́nu.
0: Bí Ọlọ́run ò bá jáde.
2: If God did not show forth for you.
0: Láti gbọ́ àdúrà Dánìẹ́lì.
2: Hear Daniel's prayer.
0: Bí Ọlọ́run ò bá dìde.
2: If God never arose.
0: Láti gbèjà Dánìẹ́lì jà.
2: To avenge Daniel.
0: Ẹ sà. Ọjọ́ tó ti gbàdúrà.
2: The day he prayed.
0: Ni Ọlọ́run ti gbọ́.
2: God has easily heard.
0: Ṣùgbọ́n òmìnira.
2: A giant.
0: Balógun Persia.
2: People of Persia.
0: Ó dá èsì àdúrà dúró.
2: Stop his prayer.
0: For 21 days.
2: Fún ọjọ́ mẹ́kànlélógún.
0: Fún 21 days.
2: Ọjọ́ mẹ́kànlélógún.
0: Balógun Persia.
2: Sọ Persia.
0: Kò jẹ́ kí angẹ́lì ẹ̀rí ó lọ bá.
2: The angel of testimony.
0: Bí Ọlọ́run ò bá dìde.
2: If God did not arise.
0: Kò lè jà gbẹ̀sà.
2: He cannot deliver
0: you. Ọlọ́run nìkan ló lè jà ọgbà.
2: Only God can deliver you.
0: Lọ́wọ́ mìíràn.
2: From the giants.
0: Ẹ mọ kẹ́dẹ̀.
2: Fire now.
0: Òmìnira ilé yín o.
2: O
0: yà ajá ọgbà lọ́wọ́.
2: Amen. You are delivered now.
0: Oye ajá ọgbà lọ́wọ́.
2: Amen. You are delivered.
0: Mọ kẹ́dẹ̀ ni o.
2: I am now seeing.
0: Pẹ̀lú àṣà. Májẹ̀mú ìpè mi o. Ìpè ọlọ́jídé o. Ìpè ọkọ̀ tó jẹ́ ẹ̀ṣù o. Ìpè bá mi Samuel Ojú Adébáyọ̀.
2: Ọ̀tọ̀
0: rẹ̀.

0: Life is good.
1: Ẹ kò dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, yìí ṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan, àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́, wọ́n rò pé okay, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún yẹn. Kántọ́ sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín, kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá tara mọ́tò wá fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni. Màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine ń gbowó fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà, tẹ́ ẹ̀ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE, tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti ra àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ ẹ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy, Olúwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
3: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe toti pharmacy oluwa toyi quarters akure e le pe 0707 454 2995
4: cd care there for you
5: yeah.
6: Live it,
7: my father.
8: Eddie.

0: ó dà fèmí àfèmí fún tèmí. Àfèmí àfèmí má lọ́mọ́ ọmọ olúọ́dẹ. Àfèmí la gbé ké títí tó fi gbàgbó lọ́wọ́ olú igbó. Àfèmí náà lálùkò ké tó fi gbọ̀dàn lọ́wọ́ ọlọ́dàn.
1: Ó ti wọlé abẹ́bẹ́. Kòkó sí ìṣe ìtọ́. Ó jẹ́ òkú ìṣe
0: ọ̀pọ̀. Ó dà fèmí àfèmí fún tèmí o.
2: Jọ fèdè Yorùbá.
0: Wọ́n ní àfèmí àfèmí lérí ké náà ní Dòní.
2: Fèdè ilẹ̀ wa.
0: Tèmí fi gbagbó lọ́wọ́ olúgbó. Àfèmí àfèmí lẹ́fọ̀n náà ké tó fi gba gbogbo ọ̀dàn lọ́wọ́ ọlọ́dàn. Wọ́n lọ mú dà fèmí àfèmí fún tèmí.
1: Fẹ́tí ó kalẹ̀ ó dánmọ́ ra. Iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: Torí tágbé nìkan ní borí láwùjọ ọ̀dáró.
1: Ó wájà kọ́ta.
0: Taluko nìkan ní borí láwùjọ ọ̀kóso.
1: Ilé ẹ̀kọ́ kóso.
0: Tilékeleke nìkan ní borí láwùjọ ọ̀kẹfun. Mọ̀ ń lọ mọ́ mo jáwé olúborí fún tèmí àfèmí àfèmí.
1: Ọ̀bẹ iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: Ìbàlọ́wọ́ aráwúṣà ìbàlọ́wọ́ àképè. Ìbàlọ́wọ́ aronikáyé.
1: Adarí ètò níbi ayẹyẹ. Iṣẹ́ kò bọ́ ṣe.
0: Ìṣèdè lọ́jọ́ ní fi ń wù mí ọmọ ojú ọlá pé.
1: Ìbàmẹ́ lóní ajá.
0: Akíríkọ́gbọ́n ọmọ ojú ọlá pé babojú ọlá pé o.
1: Iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: Ìlú Fẹ́mi lóhùn má ń lọ mọ́ mo dé fún tèmí.
1: Ọmọ olóde erìkẹrìndò.
0: Ìbàlọ́wọ́ gbogbo eré adé ìbàlọ́wọ́ èjìgbàlẹ̀kẹ̀ lórí ro.
1: Ìtàn ọjọ́
2: ìwọ́pù iṣẹ́ ọpọlọ.
1: Apọlọ ní ìṣe
0: láwùjọ. Mo júbà fún tèmí ẹ jẹ́ kí bàmí ó dalẹ̀.
1: Abínibí àtọ̀ sábìlìtì olú
2: àwùjọ fè.
0: Bá a bá fi bí ohùn ṣẹ̀yìn, bá a bá fi bí èdè ṣẹ̀yìn, ẹ dáríjì wá.
1: Abínibí àtọ̀ sábìlìtì ìtàn
0: wí. Torí àlùgbé nìkèlé máa ń lubẹ̀.
1: Bàlá.
0: Aṣọ́gbé lókè ní máa ń ṣọṣọ o. Àṣegbé ń tilẹ̀ ẹ̀ lẹ̀.
1: Mo ní ńlá.
0: Ilẹ̀ àpọ̀ bá ṣì pàjòyè lọ́jọ́ kan ṣoṣo kò sì sẹ́ni tí ò múlẹ̀. Gbogbo nǹkan tí giri ẹni tí gi bá pa á fi máa ń jí gini.
1: Àjàkà jẹ́ ọgbà.
0: Bẹ́ẹ̀ni tódò bá pa náà a máa fi ń jí odò.
1: Mo tà ní warawara kò
0: tà. Gbogbo nǹkan tí n bá ṣe ó dà ṣe gbélé nítorí mo dọmọ aláṣegbé.
1: Ṣé ọmọ ló ń pariwo? Ló ní ẹ máa
0: díta fi ṣégbé ni wípé àìbèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀gbìn.
2: Ọmọ olóòdẹ.
1: Ọmọ olóòdẹ.
0: Ẹ̀bí èsúrú bí ò bá ta gbọrọgbọrọ wọn àì ń mú èsúrú sí i. Torí pé bí èsúrú bá pe gbọdún nínú ebè egun náà ní máa ń ta.
2: Ọmọ olóòdẹ.
1: Ọmọ olóòdẹ.
0: Mo kí ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ àwọn èdè yìí lẹ́nu gbogbo ìgbà.
2: Ọmọ olóòdẹ.
1: Mo kí máa ń wọlé wẹ́rẹ́.
0: Bẹ́ẹ̀ bá ti ń pe èdè wa ẹ máa rí bà wá o.
2: Ṣé
1: ọ̀pọ̀ ọpọlọ.
0: Torí gbogbo eléyìí àbálẹ́nu bàbá àbálẹ́nu ìyá.
2: Ṣé ni.
0: Àwọn oníṣọ́ọ̀ṣì sí ni bàbá mi àti ìyá mi àwọn apostolíkì àwọn émẹ̀.
2: Ìrìnkèrìndò.
0: Àmọ́ bá a ti pé awọ́lẹ̀ ayé parí láàrí.
2: Ìrìnkèrìndò.
0: Ọ̀yẹ̀yẹ̀ ò ní yẹ ká dàrá iná orí epo aṣìjó ti kanra ti kanra.
2: Kò fọ́ sí ìṣe ìtọ́
1: ti dé.
0: Bí mo ṣe sọ náà ni ó ṣe rí bó bá dìgbà tó bá yá èmi náà ó padà di dikṣánárì.
2: Àṣe
1: ni. Àwùjọ tó ò ṣe ni
0: o. Ó wù mí kó jẹ́ pé tán bá pèdè kan títí. Ẹja lọ́ọ̀rì béèrè lọ́wọ́ kò fó sì pé bò ló ṣe rí.
1: Ẹja gbé lárugẹ o.
0: Ìwọ tó bá sì ní tó bá ní àfojúsùn rúbàrún ìwọ náà ó gbọ́dọ̀ mọ́ tẹ́tẹ́rẹ́ tó bá ti débi iṣẹ́.
1: Mo ṣe máa lọ mọ́ o.
0: Ìbábí ọdún Fábùmí tilẹ̀ òkè mẹ̀sí.
1: Ọ̀pọ̀lọ.
0: Ẹ ṣàgbín ara ògbójò.
1: Ìmọ̀.
0: Aláró ló lẹ́sìn òjò paṣẹkẹrẹ mọ́dẹ ọmọ àtìgbà. Ọ̀gá mi Fábùmí ó gbé gbogbo ẹ̀ fún yín lọ́nà ọ̀run.
1: Káwáìsí.
0: Òun ò dá kankan tó kù sí pé mo gbé fún Fábùmí òkè mẹ̀sí.
2: Ọmọ olóòdẹ.
1: Adúpẹ́ tó jáwáìsí. Kò fòṣì. Ọmọ olóòdẹ.
0: Mo gbé fún yín o.
2: Ìrìnkèrìndò.
0: Ìṣàgbẹ́ ẹ káalẹ́ fún tèmí lọ́run.
1: Ìrìnkèrìndò ju ọmọ olúwa.
0: Ẹyin lẹ mọ táìmù tó ń lò lọ́run o. Ẹ ṣáà kú dédé àókò yìí.
2: Kò fọ́ sí ìṣe yìí tán.
1: Ó jẹ́
2: òkú ìṣe.
0: Àwọn kan máa ní èèyàn kò kọ́ àwọn ní nǹkan kan àwọn ọlọ́gàá àwọn èmi ń lọ́gàá o. Ọ̀gá mi tiẹ̀ pọ̀. Ọ̀gá tó kọ́ mi primary kọ́ ló kọ́ mi ní yunifásitì. Ọ̀gá mi kan wà kì í fẹ́ ká máa dákọ̀ lérí rédíò wọ́n ti mọra wọn ẹ̀ka alẹ́ ọ̀gá mi.
2: ise ko fo se
0: o mogun olubun mi oga mi ni ti mo gbe fun daada General Rugale, Oba Yoruba Egbe, Baba Ake Epe Lapere. Awon Baba gidi nun to je pe be ba seto tan to ku de ka to. Hello. Bawo ni. Ode. Sa. Oko eto. Amo se bayi, se bayi. Awon oga daada nu.
2: Awa
0: tun ba lorin ya to je pe ile oti ni wo ti ma dayeye omo ninu won kale
2: ajaka tun gbo lorin jade
0: agaga kan ri eni ti obirin te ba jijo rin sumara yin kan dayeye kale nbe eyin nu won olonu akuku mo yin ama ifa mo yin
2: obolode
0: ile rinu ile rinu inu rinu ile sirika
2: Shela
0: ojo
2: se de
0: yo
2: lu
0: ba se
2: abi
0: ni bi ato sabi ni
2: ti
0: olu oga kan ti e wa gbogbo eyan laye tan ba ti nbinu wa ni pe em o to fe ri pe kun oju mi a oga ti mo nso yi latojo ti mo ti mo a ri wa eto oju e ri pe kun oju e la ma ri gbogbo gba
2: la balala balani alomo
0: adeba o wa la won okuku da ko eyan kankan
2: eto popo se o
0: mo da ko awo irin eni ti mo da ko ti mo ra e ka le boda mi adebayo wala
2: pe olonmo
0: oluwo kere joseph mo ki yin

Bọ̀dá Fẹ́mi Ògún dá ì sí ara pápá ń tẹ́tú bí gìjàgìjà ní tẹkùn lọ́dàn ẹ ti sùn ni ẹ mọ̀ tí ì sùn bẹ́ẹ̀ fọ́n bá ń kọni onílé kan kì í sùn. Mo gbé fún gbogbo ẹ̀yin aṣíwájú o kẹpẹ́ o kẹpẹ́ o kẹpẹ́ o lórí ètò yín ètò wa ètò ìrìnkèrindò ọmọ olóde Ògún bì yìí tìlú ẹ̀ta ayé gbajú Èkìtì Kwara.

àwọn ọ̀pọ̀lọpọ̀ ń pè mí lẹ́yìn ètò. Wọ́n ní bí mo ṣe ń pe nọ́mbà mi, àwọn ìrírí gbọ́ dáadáa, àwọn tí máa ń rìkọ́ọ̀dù, àwọn ní sábà máa ń rán ti máa ń gbà á síra wọn. Ẹ mọ́ bínú, omi ló pọ̀ lẹ́wọ̀, ó wò kété kógó yẹn ṣà, òkété òṣìgbodó. Tẹ́ ẹ bá ti mú bẹ́rù àtìwé tán, ẹ kàn gbá mi láago, n ó sì mọ̀ pé ẹ ti mú bẹ́rù àtìwé tán, mo fẹ́ pè fún yín lẹ́rẹ̀wọ̀. Torí ẹranko tí màá mú tẹ wá fún tèmi yóò tún ṣe yín ní ààyè o, ẹranko tí ń gbélé tí ń gbóko ni o. Ẹ mọ́ bínú, tẹ bá ní kí n mú àgbọ̀nrín tó ń gbé nínú odò ohun tẹ ní kí n mú tẹ wá, á padà mú tẹ wá. Ẹ jọ̀ọ́, ẹ mọ́ bínú, á padà mú àgbọ̀nrín tí ń gbé nínú odò tí ń gbélé rílẹ̀ wá, á mú wá. Ẹranko kan náà wà ní Yorùbá tí gbogbo èèyàn mọ̀ sí, kò pọ̀ lọ́dọ̀ wa ń bí. Ẹranko tí ò bá sì ti pọ̀ lọ́dọ̀ wa ń bí, èèyàn fẹ́ mọ́ déédéé sọ ní eré afẹ́fẹ́. Àgàgà ẹranko tí mi ò rí sẹ̀mí ẹ̀ rí, tí mi ò sì mẹ́ni tó lòun parí. Ọ̀pọ̀lọpọ̀ ẹranko mi tẹ́ rí nínú omi, AI ní gbogbo ẹ o, tó jẹ́ pé àwọn abracadabra ni. Àmọ́ lóòótọ́ ló wà, ẹranko yìí ìmọ̀ ní ọwọ́, kì sì ní ẹsẹ̀, ó sì lágbára ju nǹkan mi lọ, kódà kò lé egun kankan. Ìjàpá náà, ìjàpá kan wà nínú omi, débi wípé wọ́n bá pa sí bí méjì sí mẹ́ta, agbára èèyàn kan ò lè rí i gbé. Ní ìjàpá tí mò ń wí yìí, akíríkọ́gbọ̀n mojú ọlá pé nǹkan bí ọdún bíi mélòó sẹ́yìn, ó ní àyàdì tìlú ọ̀rẹ́, àìṣe tọ́pẹ́ ìjínigà, bàbá kẹ́ ẹ pẹ́ o, ń bọ fani, bó bá ṣe kòǹgẹ́ ẹ̀, èèyàn mẹ́ta ò lè gbé ní ìjàpá ni bàbá fi ń bọ fa lọ́jọ́ náà. Àmọ́ ìjàpá kọ́ náà pé o, ọ̀tọ̀ ni nǹkan tán pé. Ẹni ní ẹ̀yìn ni kí n sọ, ọjọ́ tá a bá mú tẹ wá náà, a sọ, ó ṣeé ṣe kí n gbé àìṣe tọ́pẹ́ ìjínigà, àyàdì tí gbogbo ìlú ọ̀rẹ́. Bàbá ti tún dolórí ẹbí, àwọn náà tún ni alákòóso gbogbo kinní ó ti yé yín. Mo kí bàbá kẹ pẹ́ o, àìṣe tọ́pẹ́ ìjínigà, ẹ bá mi tọ́jú àìṣe Monday ṣàwòjù, ẹ bá mi kí wọn dáadáa lọ́rẹ̀. Àwọn ohun bẹ́ èèyàn bá súnmọ́ wọn, èèyàn ò ní fẹ́ mọ́ lọlé ọdún dáadáa. Mo ṣeré lọ sétí odò náà ni mo tún pàdé àwọn ẹja kan, ajá ni, àmọ́ inú odò ní ti ń ṣẹ̀ṣẹ̀ mí ẹ̀, ajá lò náà, wọ́n ń pè ní ajádò. Ǹjẹ́ ẹ mọ̀ pé ajá tí mò ń sọ yìí, níbi tóun náà tún ní agbára dé, tó bá fẹ́ bímọ, kì í bímọ sí inú odò, á bímọ sí orí ìtàkè bí ẹ̀gbẹ́ odò. Bó bá dé àsìkò odò báyìí, bóyá ó ṣeré lówó oúnjẹ lọ, tó òjò bá fẹ́ rọ̀, kò sì nílè rọ́mọ yìí kó lọ níbi tí agbára Ọlọ́run mi dé.

àmọ́ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí tá ń gbé nínú omi yìí kò sí léyìí tí agbára ọlọ́run ò wá ká nínú gbogbo wọn kábíyèsí elédùmarè.

ọlọ́run ti tóbi rẹ ìbàyẹ fún tèní ọlọ́run mi o àdá ni wáyé ìbàyẹ fún tèní a fẹ́ tún bẹ̀rẹ̀ bá a ṣe máa ń ṣe gbogbo ògbà má jẹ́ kélé yìí jẹ́ àṣemọ́ a fẹ́ sọ̀rọ̀ nípa ẹranko tí a pè ní abàmì àmọ́ lè pé lẹ́ranko torí kò lẹ́sẹ̀ o kò lápá kò lọ́wọ́ bẹ́ẹ̀yìn ò bá fẹjú mọ dáadáa kò lè rójú ẹ̀ gan inú odò sì ní ń gbé omi ò lè kún títí tí kẹ́rí kómi gbé lọ ọlọ́run ìbà ẹ o eléyìí tí ń wà nílé tá a lè sìn nílé tá a tún bá pàdé ó la ń pè ní ìgbín àwọn fámílì ìgbín ni ṣe mọ̀ pé ta bá fẹ́ dákọ fámílì ẹkùn wọ́n pọ̀ dáadáa ìkokò ajá oko àwọn ẹta kìnìún ẹkùn wọ́n pọ̀ dáadáa ẹranko kan náà tún wà tá à ń pè ní síta ẹranko yìí ló lè yára jù nínú gbogbo nǹkan tọ́lọ́run dá síta lórúkọ ẹ̀ à ń fọ̀rọ̀ jomi tororo níbi ọjọ́ bíi mélòó yìí àwa ń bì kan ó sì sapá mi lórí mi ò tètè mo kọ ẹ̀ àmọ́ bí mo ṣe délé mo tún lọ rí gbèwé mi mo tún kà á síta lórúkọ ẹranko yìí àwọn fámílì kìnìún fámílì ẹkùn ni gbogbo wọn ẹranko tí a ń pè ní síta àmọ́ ibi tí mò ń lọ kọ́nù o àwọn fámílì ìgbín ẹranko kọ̀ọ̀kan gbà míì a máa tó bíi mẹ́ta sí mẹ́rin tí wọ́n jọra wọn pẹ̀lú ìwà pẹ̀lú ìṣesí wọ́n jọra wọn bí ìgbín ò ṣe lè wọnú omi òun náà ni ẹranko tí à ń sọ yìí tí ò ṣe lè gbé ní orí iyẹ̀pẹ̀ kí ni orúkọ ẹran tí mò ń sọ yìí ẹranko yìí là ń pè ní ìṣáwùrú ìṣáwùrú dẹ̀ pé bí oríṣi méjì sí mẹ́ta o ìṣáwùrú pé méjì sí bíi mẹ́ta ẹni bò ló ṣe ń rí ìṣáwùrú kan wà dúdú ni ìṣáwùrú kan wà kò dúdú àwọ̀ bí àwọ̀ iyẹ̀pẹ̀ mọ́ nǹkan kan ni kò dúdú ń titi ẹ̀ ní ìṣáwùrú tá à ń sọ oríṣi kíní oríṣi kejì nu àwọn ìṣáwùrú kan wà wọn kì í tóbi ìṣáwùrú kan wà wọn a sì máa tóbi ìṣáwùrú tó tó ẹ̀ṣẹ́ wà ìṣáwùrú tó kù díẹ̀ kó tó ẹ̀ṣẹ́ wà àwọn kan náà wà kéékèèké tó jẹ́ pé wọ́n fi díẹ̀ ju àtàǹpàkò àgbàlagbà lọ.

ṣùgbọ́n ìṣàwòrò àti kìíní àti kejì kò síṣẹ́ tó ń fi tá a lè fi kìíní ṣe tá a lè fi kejì ṣe ní ìṣàwòrò a máa dúdú. Ìṣàwòrò kìí dédé sílẹ̀kùn ẹ̀ kalẹ̀ ìṣàwòrò a sábà máa tilẹ̀kùn ẹ̀ pínpínpín ní ìṣàwòrò a máa tilẹ̀kùn ẹ̀ ìṣàwòrò kìí dédé tilẹ̀kùn kìí dédé sílẹ̀kùn ẹ̀ sí bó wà nú omi bí ò sí nú omi ìṣàwòrò a máa tilẹ̀kùn lé ẹ̀. A máa ń jẹ ìṣàwòrò o atọ́kùnrin àtobìnrin ló lè jẹ ìṣàwòrò o ti bàlágà o ò bàlágà o lè jẹ ìṣàwòrò o lè jẹ ìṣàwòrò ṣùgbọ́n tá a bá ṣí ẹ lójú inú tó bá mọ nǹkan tán fi ìṣàwòrò ṣe o ò tiẹ̀ ní bá wọn fẹnu kàn án ẹ máa bá mi ṣèwòsàn nìṣó ni ẹ máa sọ ẹ máa bá mi fi ṣèwòsàn kò sí nǹkan tí wọn à lè fi ìṣàwòrò ṣe èmi gan tí mo jẹ́ ṣíàmánu gbogbo àwọn ọ̀gbẹ̀rì àgbáyé yìí kódà. Èèyàn kan ní pé kí ni ìtumọ̀ chairman àní àwọn tán gọ̀nà máa ń pè ní ọ̀gbẹ̀rì náà máa ń pè àwọn tó gọ̀. Èmi dẹ̀ ní chairman àwọn ọ̀gbẹ̀rì ní gbogbo local government bíi 98 local government ni mo ti nìkan ṣe control chairman àwọn ọ̀gbẹ̀rì. Má lọ mọ ọmọ ọlọ́dẹ Ògúnbí yìí tó bá ṣe bí eré ká tún ṣe bí iṣẹ́. Bí àwàdà bí ìjà ni kì í jẹ́ kán tètè palẹ̀ mọ́ láwùjọ. Àmọ́ tẹ bá ṣàwàdà tẹ ṣiṣẹ́ kì í pẹ́ tí èèyàn tètè fi máa ń roko dèdè ọ̀la. Ètò ìrìnkèrindò ọmọ bàbá olóde Ògúnbí yìí lẹ̀ ti ń gbọ́ mi. Àyàdì tìlú ọ̀rẹ́ ní ká yín rédíò sókè ní gbogbo ajégúnlẹ̀ lọ́hùn-ún.

ẹran tí a pè ní ìsáwùrú ìgbín inú odò. Ó náà ní ọ̀tá o, ó máa ń ní ìdojúkọ dáadáa. Torí ìwọ ni ajá inú odò, àwọn tán fi máa ń pa ẹnu nù. Ìwọ ni kiní kan tó wà nú odò, àwọn ẹja ńláńlá tó wà nú odò, àwọn ìsáwùrú iná sábà máa fi ń pa ẹnu. Ni wọ́n fi máa ń pa ẹnu. Àmọ́ nígbà míì ẹ̀wẹ̀, wọ́n bá jẹ ìsáwùrú yìí, wọ́n tún lè gbabẹ̀ lọ sọ́run alákejì o. Wọ́n tún lè gbabẹ̀ lọ sọ́run alákejì. À ń sọ̀rọ̀ nípa ìsáwùrú. Ìsáwùrú a máa tilẹ̀kùn ẹ̀ ní gbogbo ìgbà. A máa tilẹ̀kùn ẹ̀ nínú gbogbo ìgbà. Àwọn èèyàn sì jẹ́ kó yé wa pẹ̀lú ìwádìí. Wọ́n ní olúwẹ̀rí ni máa ń sìn. Ìgbín olúwẹ̀rí ní ìsáwùrú. Ìgbín olú igbó ní ìgbín òkè. Ẹ mọ̀ gbọ́ nínú àwọn asámi èdè Yorùbá. Wọ́n á ní lódidi lódidi. Ní olú igbó ni máa ń fìgbín tọrọ fún èèyàn lódidi lódidi. Ní olú igbó tó máa ń fìjàpá tọrọ fún èèyàn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ń tẹ́tí lẹ̀ púpọ̀. Ṣé mọ̀ pé nǹkan téèyàn ò bá ní ìkápá kò lè fi tọrọ fún èèyàn. Ìgbàgbọ́ àwọn àgbà ọdẹnu pé olú igbó ni máa ń sin ìgbín. Olú odò ni máa ń sin ìsáwùrú. Bẹ́ẹ̀ bá tiẹ̀ gbọ́ gbogbo nǹkan ẹ ṣáà gbọ́ yìí ń rí. Lódidi lódidi lolú igbó máa ń fìgbín tọrọ fẹ́rọ̀ ọ̀nà. Lódidi lódidi. Ní olú igbó máa ń fìjàpá tọrọ fún èrò ọ̀nà. Odidi owó fún tèní o. Odidi àlàáfíà. Odidi òkìkí. Odidi ìgbéga. Kán wá máa fi tọrọ fún alọ́mọ ọmọlúọdẹ. Torí àtẹrú àtọmọ. Àtọmọdé àtàgbà ní gbọ́mọ tuntun ń dàgbà. Àtọ́bá àtìjòyè ni máa ń wá kó oko tẹ́sìn jẹ. Bàbá Àbẹ́njà à ń sọ̀rọ̀ nípa ẹran tí a pè ní ìsáwùrú tí ń gbé nínú odò. Kí ni iṣẹ́ ẹ̀ gan? Ìwúlò ẹ̀ pọ̀. O ni mo fi sọ wípé bàbá rẹni tó ń jẹ gan kò yẹ kan jẹ. Ẹ kàn máa tọ́jú ẹ̀ fún kéèyàn máa fi ṣara lóore. Wọ́n bá mọ àwọn tán bá mọṣẹ́ ẹ̀ dáadáa. Ìsáwùrú tó bá wà nú ilé. Ìsáwùrú tó wà nú ilé. Papọ̀ mórí ológbò àtàwọn nǹkan kan míì. Tán bá papọ̀ tán ṣetán. Wọ́n ní ìtúsílẹ̀ fáwọn ẹlẹ́yẹ ni. Àtàwọn nǹkan kan bẹ́ẹ̀ bí nǹkan tán máa fi ń ṣe bí nǹkan ajé nǹkan ṣólẹ̀ àtàwọn nǹkan kan bẹ́ẹ̀. Ẹ̀mí ò mọ o. Àwọn tán máa wọ́n mọ wọ́n mara wọn o. Olúọdẹ àwọn tán mọ nù. Ọdẹ tàwa ọdẹ ládìnẹ̀kì ni. Àwọn ń mọ dáadáa. Olúọdẹ mi tí gbogbo ìlú ìgbẹ̀dẹ. Bàbá kẹ́ẹ̀pẹ́ o. Bàbá kẹ́ẹ̀pẹ́ o. Àwọn nǹkan tán fi ń ṣe pọ̀ dáadáa. Àwọn nǹkan tán fi ń ṣe pọ̀. Ó pọ̀ a sì fẹnu bà á ní èní kò ní dọ̀la. Nọ́mbà mi ẹ fẹ́ pè mí fún gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ pè mí fún. Ní ti dáadáa ni o torí dáadáa ló wà nú abídí. Dáadáa náà la sì máa bá lọ́dọ̀ gbogbo yín lágbára Ọlọ́run ọba. Ẹ ní pè mí nípè ìjayà. Èmi náà ẹ ní pè mí kí n sọ pé ìṣòro kan ò jẹ́ ráyè wá. A ti ẹ̀ ní rí. Ẹ̀yin náà ò ní rí. Èmi náà ò ní rí. Lágbára Ọlọ́run. 081 6 3 5 1 081 3 6 5 3 8 5 Nọ́mbà tẹ́ mọ̀ ń pè mí sínú.

ọkọ tí ẹran odò tá a pè ní ìṣàwòrò wọn a máa fi ṣe ẹbẹ àgbà wọn a máa fi ṣe ìyọnu ẹlẹyẹ wọn a sì máa fi ṣe ìyọnu àgbàlú. Àwọn tó mọ̀ ló mọ̀ o àwọn àgbàná sì mọ̀ tán bá tiẹ̀ rí orí akọ ológbò papọ̀ mọ́ àwọn nǹkan kan iṣẹ́ ti ṣe. Nọ́mbà tẹ́ mọ pè mí sí lẹ́yìn ètò ẹ̀gbọ́n mi Aṣírù Èyìnbó Ọlọ́kọ̀ ọmọ bíbí Ìbàdàn tí ń gbé ní Èkó ẹ ṣe o ẹ̀kú alẹ́. Nọ́mbà tẹ́ mọ pè mí sí 081-635-1 081-635-1.

0: onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni babangana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomo okunrin ja kan si mi
1: ni iwaju continental guest house nepa ni ilu akure
0: phone number mi 08164122777 lekan si 08164122777
2: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. O ni a pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá. Kí àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Èyí rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bírí sọ fi ń rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08164122777 08164122777

0: Ẹ̀pẹ̀ níjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí ó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo irú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe.
1: Kàn sí mi ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Fóònù nọmbà mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.

0: sọ pé ìbùkún tí mo ti sọnù.
1: The blessing that I have lost.
0: Olóore tí mo ti sọnù.
1: The blessing that I have lost.
0: Aláàánú tí mo ti sọnù.
1: The blessing that I have lost.
0: Láti January.
1: From January.
0: Ẹ padà wá.
1: The restart of me.
0: Ó máa kígbe sókè. Àwọn ire tí mo sọnù.
1: The blessing that I have lost.
0: Opportunity tí mo sọnù.
1: The blessing that I have lost.
0: Láti January.
1: From January.
0: Padà wá.
1: I take that back.
0: Oya oya oya. Gbogbo ẹyin tí ayé dá dúró. Ẹdìde padà. Ẹdìde padà.
2: Orúkọ mi ni Ọlọ́run fẹ́ lórúkẹ. Ògbé Ọlọ́run lókè ọ̀tọ̀rìtì gà. Láìsí ẹ̀ tàwá síbi láìsí àgbàdúrà. Ní ọlọ́run fẹ́ ní ọjọ́ ẹ̀jọ́. Mo ti bá yàn yọ tí màmá yàn máa kó. Kọ́ bẹ̀mí náà máa kó. Fún mo ti wá délé lọ́jọ́ yẹn. Àrí tó parí ní láìsí ẹ̀. Ọkọ̀ mi náà gbà wá pè mí. Ó ní wàá lẹ̀ ṣe wẹ́dì fún lọ́dún yìí. Mo ní Ọlọ́run tọ́ yìí ti à ṣe. Onímọ̀ọ́lú máa wọn Olúwa ṣe. Bí gògó fún Ọlọ́run December 14 la ṣe wẹ́dì dédé.
3: Ẹyin àtọkọ.
2: Bẹ́ẹ̀ni tó bí.
0: Ẹ ti ṣe wẹ́dì tẹ́lẹ̀.
3: Ọkọ wa ṣe wẹ́dì.
0: Ìyá.
3: Ọ ti di ìyàwó.
0: Bó lẹ ṣe jó.
3: Ẹjó. Ẹni lọ.
0: Ẹjó gan. Ẹjó gidi.
3: Lọ́jọ́ Ayọ̀. Ẹjó.
0: Ẹjó kan.
3: Ẹjọ́ Ayọ̀.
0: Congratulations. Ẹnẹ ti bí ogún ọmọ tán.
3: Ọ ti bí mọ tán.
0: Gbogbo ẹyin tẹ ṣayẹyẹ rí ẹ máa ṣayẹyẹ.
3: Àmì Jésù.